0: tó wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé ọba kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ọba kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Bẹ́ẹ̀ ni nígbà tí gbogbo Ísírẹ́lì rí pé ọba kò fetí sí tiwọn, àwọn èèyàn náà dá ọba lóhùn wípé ìpín kíni àwa ní nínú Dáfídì? Bẹ́ẹ̀ ni àwa kò ní ìní nínú àwọn ọmọ Jésè. Ísírẹ́lì, ẹ padà sí àgọ́ yín, ǹjẹ́ máa bójútó ilé rẹ, Dáfídì? Bẹ́ẹ̀ ni Ísírẹ́lì padà sínú àgọ́ wọn. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Lónìí, ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí wípé Ọlọ́run wa Ọlọ́run ire ni. Ohun tí a ń gbéyẹ̀wò tá a sì ń súre òní lé lórí, òun ni àyípadà rere. Ìran ènìyàn fẹ́ràn ìrọ̀rùn, ìyẹn ènìyàn fẹ́ràn adùn, àìfẹ́ kí nǹkan ó yí padà. Láì sì sí àyípadà, ìlọsíwájú ò lè wà. A lè mọ ṣe nǹkan kan bákan náà bá a ti ń ṣe é, ká wá sọ wípé kí àtúbọ̀tán rẹ̀ kò yí padà. Nítorí wípé kẹ́ni a lè tẹ omi tí ń sàn lẹ́ẹ̀mejì, kò ṣeé ṣe. Kìí somi àkọ́kọ́ la tẹ̀, kìí sì sí ẹni àkọ́kọ́ tó tẹ̀ ló tún tẹ̀ lẹ́ẹ̀kejì, nítorí pé omi ń sàn lọ ni. Kí ni à ń pè ní àyípadà? Àyípadà ni pé kí nǹkan ó di ọ̀tún, ká tún nǹkan ṣe, ká tún ṣe lọ́nà mìíràn. Ó túmọ̀ sí wípé ká ṣe àtúnṣe. Rehoboamu, ó kórira àyípadà. Ó fẹ́ kí nǹkan máa tẹ̀síwájú. Gbígbà ti ayé bàbá rẹ̀ Solomonu, ó gbàgbé wípé àkókò ti yí padà. Ó kọ́ láti dojúkọ àyípadà tó ti dé. Lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn náà máa ń jà lájà takuntakun pé kí àyípadà ọ̀ máa wà, ṣùgbọ́n kò sí ta fẹ́ ṣe sí o. Àyípadà gbọ́dọ̀ wà ni. Ìṣe táwọn èèyàn fi máa tako àyípadà nítorí wípé wọ́n fẹ́ kí nǹkan sá wà bó ṣe wà tẹ́lẹ̀, wọn ò fẹ́ káyípadà ọba. Kejì ni wípé wọ́n rí àyípadà gẹ́gẹ́ bí ewu fún ìgbádùn àwọn, fún ìrọ̀rùn àwọn, fún ìtura àwọn, nítorí wípé wọn ò ní ìdánilójú wípé tí àyípadà bá wà, àwọn sì tún lè máa ṣe dáadáa, àwọn sì lè tún máa tẹ̀síwájú. Ìbẹ̀rù pé báwo ni nǹkan ó rí tàbí ìrírí àtẹ̀yìnwá, àwọn nǹkan yìí máa ń mú kí ó nira. Ṣùgbọ́n gbọ́ mi, tí a bá kọ̀ láti yí padà, ní tí ó ṣẹlẹ̀ ni pé bákan náà ni nǹkan ó rí, kò ní sí ìlọsíwájú. A máa gbégbé sí ayé àtẹ̀yìnwá ni, kò sì dára bẹ́ẹ̀. A gbọ́dọ̀ máa yí padà nítorí pé àyípadà máa ń mú ìlọsíwájú wá, àyípadà máa ń sílẹ̀kùn àǹfààní títán, àyípadà máa ń fúnni ní ìtara àti ìgboyà, àyípadà ó sì máa ń mú wa kọ́ ohun titun. Ọlọ́run nìkan ni ò yí padà. Ìgbà ń yí padà, ayé ń yí, ẹ̀dá ń yí. Àyípadà ohun àìgbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ ni. A fẹ́ akọ̀, bá a bá kọ́ tá a yí padà, ayé ò yí padà fúnra rẹ̀. Ohun kankan tí ò yí padà nìkan, òun náà ni àyípadà. Yálà kó gba àyípadà láàyè tàbí ká yí ọ padà. Ó sàn lọ́pọ̀lọpọ̀ ìgbà kó jẹ́ pé ìwọ ló gbégbé sí àyípadà ju pé kí àyípadà kó fúnra rẹ̀ bọ́ ọ lọ. Tí a bá ń kọ àyípadà, ní tí ó ṣẹlẹ̀ ni wípé à ń sọ ọjọ́ ọ̀la nù ni, ìtura ọjọ́ ọ̀la là ń sọ nù. Nítorí náà, òun le kan tí ò lè yí padà, òun náà ni àyípadà. Ará mi nínú Olúwa, yí padà kí ayé rẹ kó sì lè bá a gba àyípadà. Jésù, ẹ jẹ́ ká súre òní. Olúwa, gbogbo àwọn olùgbọ́ mi lónìí, ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026, àyípadà rere kó bá ayé wọn, àyípadà rere kó bá ìdílé wọn. Olúwa, yí ìgbà wọn padà. Ìwọ olùgbọ́ mi lónìí, Jésù, yí ìgbà rẹ padà. Ẹ̀mí mímọ́, yí ìgbà rẹ padà. Sí rere, sí dáadáa, sí ọ̀tún, sí ìlọsíwájú. Àyípadà rere kó bá ayé yín, kó bá ìdílé yín, kó bá iṣẹ́ yín, kó bá àwọn ọmọ yín, kó bá aya yín, kó bá ọkọ yín. Lórúkọ Jésù, ẹ gba àyípadà rere. Gbogbo olùgbọ́ mi, a gba ayé yín tó dàbí ẹni pé nǹkan ò lọ déédé mọ́, àyípadà rere wọbẹ̀ lọ. Ìlú Nàìjíríà, àyípadà rere wọbẹ̀ lọ. Ìpínlẹ̀ Ọ̀yọ́, àyípadà rere wọbẹ̀ lọ. ilẹ̀ Ibadan gba agbára àyípadà rere lórúkọ Jésù Ọlọ́run àyípadà mú àyípadà bá ayé àwọn olùgbọ́ mi mú àyípadà bá ayé gbogbo wa jẹ́ kí ìgbà ìtura kó bá wa jẹ́ kí ìlú wa yí padà sí rere àwọn olórí wa bá wa yí wọn padà sí rere ẹ̀mẹ́ mímọ́ bá wa yí wọn padà sí rere àwọn ọ̀gá tó le koko mọ́ níbi iṣẹ́ Olúwa yí wọn padà sí rere àwọn tí wọn ò fún ayé àwọn èèyàn wọ̀nyí ní ìsinmi rere Olúwa yí wọn padà ogun wọn yẹ tó dọ̀tí yín tó lòun ò ní jẹ́ lọ tó lẹ̀ ní ṣe rere tó lẹ̀ ní wọnú ògo tó lẹ̀ ní wọnú àyànmọ́ yín mo kéde rẹ̀ lónìí pé Ọlọ́run yí padà ìgbà yín yí padà o gbogbo ohun tó le koko ó di ẹ̀rọ gbogbo ohun tó ní ìnira nínú ó di ìtura lórúkọ Jésù àyípadà dáadáa ó dé bá yín àyípadà búburú kò ní jẹ́ ti ìwọ olùgbọ́ mi yìí o lórúkọ ti Jésù àyípadà ìdá kò ní bọ́ ọmọ rẹ kò ní bá aya rẹ kò ní bọ́ ọkọ rẹ kò ní bá ìdílé rẹ ogun àyípadà búburú Olúwa sọ́dásán gbogbo ipá àti agbára ti ń sá wípé kí àyípadà ibi kó bọ́ Ọlọ́run sí lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run báwí Ọlọ́run gbèdè Ọlọ́run parun lórúkọ ti Jésù àyípadà rere ni ọmọ jẹ́ ìpín rẹ ni ọmọ jẹ́ ìpín ìdílé rẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ̀yin olùgbọ́ mi lónìí Ọlọ́run yí ọ padà kúrò ní ipò àìsàn sí ipò àlàáfíà Ọlọ́run yí ọ padà kúrò ní ipò àgàn sí ọlọ́mọ pé ó di ọlọ́mọ Ọlọ́run yí ọ padà kúrò ní ipò wípò níṣẹ́ lọ́wọ́ pé ó di ẹni ó níṣẹ́ lọ́wọ́ Ọlọ́run yí ọ padà kúrò ní ipò pé ó wà nínú àìlera sí ẹni tó ní ìlera pípé gbogbo ẹni tí ò ní lọ́wọ́ Ọlọ́run yí ìgbà rẹ padà ó ní lọ́wọ́ lórúkọ ti Jésù Kristi gbogbo ẹni tí ò rí ṣe Ọlọ́run yí àìrí ṣe padà ó sọ di ẹni tọ́mọ rí ṣe lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ gbogbo olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi lónìí ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2026 ayé yín gba àyípadà rere ni àwọn àyípadà wọ̀nyí o tó ń dé bá yín ní ẹ̀kúnrẹ́rẹ́ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni nàìjíríà yí padà sí rere o orílẹ̀-èdè yìí yí padà sí rere o gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ẹ yí padà sí rere gbogbo agbára amúnisìn gbogbo agbára pọ́nilójú aninilára yọnilẹ́nu Olúwa sọ́dásán Olúwa wá yí ìgbà padà fún wa Olúwa yí ìgbà padà fún wa ìgbà níní tó ìgbà níní kó pọ̀ ìgbà níní kó ṣẹ́kù Olúwa mú wá fún wa kí ìgbà wo yí padà ká máa yin Ọlọ́run ká máa júbà Jésù ká máa yọ̀ nínú rẹ̀ ká máa ṣògo nínú rẹ̀ torí pé ìgbà wa ti yí padà sí rere lórúkọ Jésù bẹ́ẹ̀ ni ó rí ògo ni fún orúkọ Olúwa yíre o.
0: ẹ pàdé wa fún àkọ́tun ètò yìí lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà olùṣọ́ àgùntàn wa ni ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédokun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08039501349 lẹ́ẹ̀kan sí 08039501349 títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ èmi ni tiyín tòótọ́ Joy Ọládẹjọ.

0: So, Ojuma Alaya. Ojuma Alaya. Ojuma Alaya.
1: Ah, what is the way to do this? Mommy, what's going on? Ah, what is the way to do this? Mommy, what's going on?
0: Dolly P. Oye, gẹ́gẹ́ bí a ti wà ń bí láyọ̀ àti àlàáfíà ṣàlàáfíà náà ńlá báyìí o
2: àlàáfíà láwa o
0: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run oní lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n ọjọ́ àìkú lónìí sì tún jẹ́ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ọjọ́ ọ̀sẹ̀rẹ̀ o nínú oṣù kẹfà oṣù okúdù òjìlélẹ́gbọ̀n ọdún dín mẹ́rìnlá la fi ń kíra wa káàbọ̀ wípé ẹ kú ojúmọ́ ẹ kú ọ̀yẹ̀ tó lápẹ̀rẹ̀ gidi ẹ káàbọ̀ sí ká ìròyìn ẹ káàbọ̀ sí àjùlé ìròyìn àjùlé ètò lóníranran níkànnì àkọ́kọ́ tó jẹ́ ta lákọ́kọ́ rédíò tó jẹ́ ta aládàáni ní gbogbo ilẹ̀ ìkílẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yẹ bárí ẹbí àwa náà kọ́ ọlọ́run ọba mà ní o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà
2: adúpẹ́ o
0: ọlọ́run wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì lórúkọ tí mò ń jẹ́ ẹlifánsó lóyún rèé ọ̀kan ṣoṣo àjànà òkúté gbàgbòjẹ́ fún ìpapọ̀jọ g square arco sky gíran global radio king of scoro continental and intercontinental ti fún tẹ̀dọ̀rọ̀ yìí dé lóòrò tòní
2: fásitì
0: gbà sí lára ó fẹ́ ṣeré gidi ó fẹ́ ṣe bí ọmọdé ojúkoro ojúkoro ojúkoro ojúworo ó fẹ́ máa tọ pinpin báyìí ó ti fún tẹ̀dọ̀mọ ṣó wọ́n dẹ́yìn lọ́wọ́ máa mú rẹ́dì bọ̀.
2: ó dá ojúmọ́ tó mọ́ lónìí ṣe bẹ́ẹ̀ rí pé ọ̀yẹ́ ti là pèrè gidi báyìí ọ̀yẹ́ tó là yóò là wá sówó yóò là wá sọmọ yóò là wá sá ẹ̀kú tí ṣe báálẹ̀ ọ̀rọ̀ eré gbogbo yóò ṣùgbọ́n bọ̀ níkàn ní ọmọlúwàbí àbí o àtàwa àtẹ̀yìn olólùfẹ́ wa bá a ti ń kí n pẹ́ ku ojúmọ́ yìí à ń kí n káàbọ̀ sórí ìròyìn ti fún tẹ́ẹ̀dọ̀ ròyìn gbogbo ẹni tó bá ti jí kó tọ́ra ṣẹ̀ṣà lọ rèé jẹ́ ẹni tí ò bá ti jí dìde ńlẹ̀ o pé ìròyìn ti fún tẹ́ẹ̀dọ̀ yín tẹ́ ẹ máa ń gbádùn láti 19 tó ti pẹ́ ó tún ti gbìnàyà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ àwọn àkòrí tí ìròyìn ń bá gbèrò àwọn ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fetí yín kó yàwó ìròyìn ilẹ̀ ò bá lẹ́jọ́ nú à ń bẹ ní tẹ̀kọ́ ìjọra ilé tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí spash fm 105.5 ìbàdàn ẹ láìkẹ́ kó pọ̀ rẹpẹtẹ o ẹ lọ́ọ̀fẹ́ kó pọ̀ jaburata ẹ máa fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ ti yín ẹpin kárí ilé ẹpin kárí oko ẹjọ́ dé sí òkùkù kẹ́ ẹ tún ṣe bẹ́ẹ̀ kó napájá délé òkèrè lọ́hùn-ún kó lè máa jẹ́ àǹfààní fún kó wá wa ni o bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ àkàdò ní mú yín lọ́wọ́ ìyá àdínní yín náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọ́tàlá yẹn léè tó ṣe bẹ́ẹ̀ kọ́ mama.
0: ọwọ́ kọ́kẹ́jì.
2: mama.
0: ó ṣe nọ́mà.
2: mama.
0: alẹ́ ti lẹ̀.
2: mama.
0: tàwájẹ́ rẹ̀ fún.
2: mama.
0: ìyá ẹ̀ṣẹ̀ rí.
2: mama.
0: ó ṣe nọ́mà.
2: ìyá ẹ̀ṣẹ̀ rí ọkọ ṣe rí.
0: ìyá ẹ̀ṣẹ̀ rí ìyá ẹ̀ṣẹ̀ rí kí ló gbé kí ló gbé ilẹ̀.
2: ìyá ẹ̀ṣẹ̀ rí ọkọ ìyá ẹ̀ṣẹ̀ rí.
0: ìyá ẹ̀ṣẹ̀ rí ọkọ ìyá ẹ̀ṣẹ̀ rí. ìyá aláya ìyá ẹ̀ṣẹ̀ rí.
2: oh my god oh my god.
0: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bó ṣe máa ń lọ nínú ti fún tẹ̀dọ̀ ìròyìn níkànnì ọmọlúàbí ìkànnì splash wa mi báyìí ẹ ti mọ̀ wípé àwọn àkọlé ìròyìn náà la máa ń kọ́kọ́ ṣàbí ìṣàbọ̀jọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn àkọlé ìròyìn lóníranran ló ń bẹ pẹ̀lú wa lóòrọ̀ tòní o tá a tún ti kó de ilẹ̀kùn kẹ́kẹ́ ni o ilẹ̀kùn bàbí ni àkọlé ìròyìn àkọ́kọ́ èyí tí ìrànjúmọ́ mi tẹ́mi náà sì ìrànjúmọ́ lóòrọ̀ tòní o ni ó máa ń kà sóde láti inú ìwé ìròyìn punch o eléyìí tí olúwo ti sọ̀rọ̀ olúwo ọba ìlú ìwò kábíyèsí ọba abdulrasheed akànbí tẹ́lú àkọ́kọ́ nù kábíyèsí ni ẹ gbọ́ nǹkan ni o ni ìdí àti ìdíre ní pàtàkì tí àwọn tí wọ́n jẹ́ adarí ẹ̀sìn mùsùlùmí tamo si Islam ti won se fi gbodo darapo mo oselu
2: okay
0: ki lawon ede ati idina ni pataki gangan ti oluwo soro yi o punch lo gbe jade bi aoko ba ti to egbo ekunrere re
2: o da inu iwe iroyin punch le mi na wa laaro tonis koro won ni ile ise olopa eka won ile ti nbe ni ipinle oyo o na ni amo ti tari ikilo bode o
0: okay.
2: E stop se be awon oro ko ri be e ma ma gbe kaakire pa julo lori isele ijinigbe eleyi to waye nipinle oyo ni bogan net gbogbo lo njade ki wa ni awon to ta se nbe ti fun tele ri yo tu o ba koko re ba ti to
0: bi asiko ba to egbo ekunrere ti fun tele royin tinu we royin punch lo ro to ni o leyi ti peter obi ti soro baba ti soro soke o
2: obi peter obi wanne
0: obi oni ijoba apapo le Nigeria awon na ni won su ote rugudu ti won su rugudu lati pagidina ati deje dupo are ohun kini to mu peter obi so oro yi jade oro yani yani oro maja gbokan osisi nbe
2: abi
0: e ti ma salaba pade re die die ati awon eroyin to fara pe nipa idajo ile ejo
2: abi na
0: wi pe idajo ti ile ejo kan ti kokko gbe kale tele ni
2: tele ri
0: wi pe e je ki iforuko sile wa fun awon egbe oselu kan ile ejo kan to ti wa gbe ti e kale laro to bayo wi pe egbo eh si won jo
2: jo la ke ko jo loko
0: ko jo loko do do ran go aga mo taide ko jo ko le ba so
2: o da to ba ri be ja tu wo iwe royin Sunday Punch wo laro to ni o won ni agbarijopo egbe omo leyin Christi lo le de wa Nigeria eleyi ta mo si Christian Association of Nigeria CAN ati awon agbagba bishop lati awon ipinle ile toto bi mokandi ni ogun eye to je pe lati apari wo lede wa Nigeria ni ti wa score won ni abode o le je si nsoro pe e wo gbolo nkan to lo re bode lati akate ni ti se are ile America ina Donald Trump pe awon omo ogun ile America won ti fi opin si mi ma gbemi lenu awon omo leyin Christi e ti nwaye lo lede wa Nigeria won e wo bi o iro funfun balawo ni ki wa ni to fa sababi ti a fi gbegbe lohun kale be awon sele wo lo sele ti a fi gbara awon jo ti a fi gbegbe lohun wa eyan mo gbo laaro toni ba koko re ba ti toni hun
0: o da bi asiko ba to na awa ateyin lajo re ipinle osun o
2: oya let's go there
0: nibi ti won ti so pe egbe agbarijopo awon omo awon ti o je akeko egbe won lorilede Nigeria National Association of Nigerian Students Tamos Inant anu to je ti ekun ti iwo orun gusu le Nigeria won ti se abewo si ile eko nla fasiti ti ipinle osun uni osun o lori isele kan eleyi ti o gbomije loju eni to si bani lokan je pupo lori ti akeko kan o ti won ni o gbokuru je lowo ebora to fe mi re sofo kilo fa bawo lo sise le gangan to fi di ara orun asanti osan gangan won ni won sabewo si ile eko yo lati lo re wadi oro koda gan ati awon tin koni lominu nipa eto ilera ni ile eko ohun gbogbo re na ni won fe beju o ki won gbo to fa sababi oro gan punch lo gbe jade o
2: oda ajo isokan le Europe ta mo si European Union ni ama to ti se lalaye o pe awon setan lati mu ki oro gbogbo to ni se pelu idokowo ko tu pe ka si in lo lede wa Nigeria ni bodan ti gbogbo lo njade kini to fa sababi egbo o ba koko re ba ti tuni
0: gbogbo ogun koni le ogbele ti ijoba ipinle Oyo ti won fi de awon ijoba ibile mewa ototo kan won ni wa yi o ko ri be mo isedeun won ni won ti gbese kuro lori re bayi sugbon o gbogbo awon ise riju awon eleto abo le wa ni ipinle Oyo ko tara be duro o nte sowo waju ni tori wipe ijoba mo ti won se won si ti wo awon bi korokondu ati awon ayekan eyi na ni o si mu ki won pada so pe ki to lori telemo patapata lawon ijoba ibile mewe wa yi ki kaluko ma lo re ki won si ma bo re sugbon o awon eleto abo si wa ni digbi sibe
2: o da ja lo sakate eni to ti gba kan ri je gba keje lo lede wa Nigeria ti si tun tabi elegbe lati dije dupo are nile yi
0: ba o ku ise o
2: to iyen Atiku Abubakar nigba to won mo soro skoro o gbe kilo wi ni oro ohun esun lojo o le ti se lalaye pe omo ilede wa Nigeria e mo tinu bu tele e sese wa damo bayi ni
0: nje
2: tori kini ni oro gbogbo to ni se pelu yiyowo kila nko egbe oselu ti NDC ko lawo idije ninu eto idibo gbogbogbo ti o waye o na lo fa sababi ni bo wa loro de duro eyo mo gbo laaro toni ti futeroyin gba ni se
0: oda iroyin kan na tun leleyi lapo odo temi nbe oni bi ni ipinle delta lo si ti sele won ni awon olopa na ni won ti gba awon okunna alagbara nla kan be si ni owo won tun te awon koloran si obaye je tun mo ba nkan joba je ji nkan joba gbe dukia joba ni ipinle delta awon eleyi ka towo bo transformer ka ja okunna kebu orisirisi ka fa waya nkebu yo
2: buru
0: buru ka fa tu pura bi igba ti eyan tu ege nu oko legbero ni ipinle delta ni o owo ti ti awon meji kan bayi ni se ni won wo koko bi akobi jimere
2: koko la akobi jimere
0: si mo ni mo wo
2: yo o na je tu te so wo waju ninu awon iwe iroyin gbogbo eleyi ti nbe lori tablet.

0: So ẹ káàbọ̀ padà láti ojú ọjà wéréwéré náà la fi ṣe bí orin wàṣíù Àyìndé Màṣá tó ní ká ṣe wéréwéré ká bá wọn lọ.
1: Ká ṣe wàràwàrà ká bá wọn lọ. Ká ṣe wéréwéré ká bá wọn lọ. Ká ṣe wàràwàrà ká bá wọn lọ.
0: Láìlo ìròyìn náà rèé tí Pàǹchì gbé lóòrọ̀ tòní o. Wọ́n ní olúwo ìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí kábíyèsí fọba Aládé o. Wọ́n ní ó ti rọ àwọn tó jẹ́ àgbààgbà darí ẹ̀sìn pé kí àwọn náà kí wọ́n máa lọ́wọ́ o, kán máa kópa nínú òṣèlú, bẹ́ẹ̀ ni kán máa wà nínú ẹgbẹ́ òṣèlú, máa bá wọn ṣòṣèlú, nítorí pé kí ni pàtàkì jẹ́ wíwà nínú òṣèlú àbí ohun gbogbo tó jẹ mọ́ òṣèlú. Òun náà ni à ó ń bẹ o fún ìmúdàgbàsókè àti ìmúgbòòrò bá ìfẹ́ àti ìtẹ̀síwájú àwùjọ mùsùlùmí. Gbogbo nǹkan wọ̀nyí náà sì tún rèé, yìí máa ní ipa tó máa ń kó lára àwọn ètò àti ààtò tí máa ń wà fún ìmúdàgbàsókè bá àwùjọ àti àlàkalẹ̀ rẹ̀. Wọ́n ní ọba Aládé ọ̀hún bákan náà ló sọ̀rọ̀ o, ló ní ṣé a rí ti àgbáríjọpọ̀ àwọn àlèmọ́mù àti àwọn àfáà gbogbo ńlẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Edo àti Delta lápapọ̀ nì. Wọ́n ní ó ṣaládùn ara tòun o, bẹ́ẹ̀ sì ni òun tì wọ́n lẹ́yìn gbágbọ́ngbọ́n lẹ́yìn tí ó sì ń ṣe àpèjúwe àgbékalẹ̀ àwọn àgbààgbà àlèmọ́mù àti àwọn àfáà ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ Edo àti Delta lápapọ̀ yìí gẹ́gẹ́ bí ìfìtànbalẹ̀ ńlá kan eléyìí tí yóò máa wà fún ìfẹsẹ̀rinlẹ̀ ìdarí ti ẹ̀sìn Islam ní apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà àti àwọn ìpínlẹ̀ alájọsọpọ̀ rẹ̀. Ọba Àkànbí náà ní pèpè yìí ní àná ọjọ́ Àbámẹ́ta Sátidé ńlẹ̀ Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a jọ wà yìí gangan o. Lásìkò ètò ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ fún ìforúkọsílẹ̀ àwọn àgbààgbà àlèmọ́mù àti àfáà ilẹ̀ Yorùbá Edo àti ìpínlẹ̀ Delta lápapọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde látọ̀dọ̀ akọ̀wé pàtàkì ìròyìn fún ọba Aládé ni Ibrahim Ali. Èyí ni ìròyìn tí Pọ̀ǹchì gbé jáde lóòrọ̀ tòní pé pàtàkì bẹ́ẹ̀ kí àwọn tó jẹ́ adarí ẹ̀sìn náà fi máa wà nínú òṣèlú ni pé yóò jẹ́ kí àǹfààní tó bá yẹ kó tọ́ sí àwọn mùsùlùmí àti àwùjọ mùsùlùmí lápapọ̀ tí ó fi máa dé ọwọ́ wọn kárikárí. Èyí ni ìròyìn láti inú ìwé ìròyìn Punch.
2: Ó dá inú ìwé ìròyìn Sunday Punch lèmi náà wà lóòrọ̀ tòní níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka àwọn eléyìí ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ ti taari ìkìlọ̀ bóde o lórí àwọn ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ kan eléyìí ti ń ṣe bẹ́ẹ̀ tàbí elégbé yẹn nítẹ̀kùn ayélujára nígbà tí wọn ó tẹ̀sọ́wọ́ iwájú wọn níṣẹ́ rírí fẹ́ àwọn ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ yìí eléyìí tó jẹ́ pé irọ́ funfun báláwú náà ló ń bá dé yóò mọ̀ mú kí ìrẹ̀wẹ̀sì kó máa bá àwọn ìṣọwọ́ ṣiṣẹ́ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń tí àwọn olùkọ́ èyí tí wọ́n jí gbé ìyẹn níjọba àbílẹ̀ oríire nígbà tí wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀.

0: ọ̀hún. Wọ́n ní ìròyìn kan lọ ní takùn ayélujára lẹ́yìn tí ń ṣe lálàyé pé olùṣọ́ àgùntàn kan ọwọ́ ṣìkú àwọn agbófinró ó bà á látàrí ẹ̀sùn tí wọ́n fi ń kàn ó wípé òun gangan òun náà ní kó gbájínátù tó ń ti àwọn ohun ìjagun ìní fún àwọn kàràǹbà ní ẹ̀dá ikọ̀ ajínigbé. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ mọ ṣàpèjúwe ìròyìn náà èyí tó di tọrọ fọn kalẹ̀ ní àwọn ìtàkùn ayélujára gbogbo wọn ṣe lálàyé pé irọ́ funfun báláwú ló bá dé o ìròyìn tí í ṣe ni lọ́kàn sí ni bẹ́ẹ̀ náà ni kò sí ẹ̀rí tó dájú ìní fúrúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹ fi léde láti àkàtà ẹni tí í ṣe agbẹnusọ ìní fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ Àyánládé Ọláyinka ó ṣe lálàyé pé ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yìí o ìtàkùn ayélujára ti ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ibẹ̀ ló lọ rèé kẹ̀tẹ̀ ń fẹ̀ sí léyìí tí ẹni wọ́n kọ́ kún kẹ́kẹ́ ni o pé olùṣọ́ àgùntàn kan ń bẹ lára àwọn èèyàn tí wọ́n ti mú léyìí tí ẹni bí ti ń fẹ̀yìn wọ ní fàyàgbé bájínátù ní burúkú ti fọná lẹ́nu àti àwọn nǹkan ìjà ogun ìní fún àwọn kàràǹbà ní ẹ̀dá eléyìí tó jẹ́ pé ikọ̀ ajínigbé mọ bèrè owó ni wọ́n oníṣẹ́ rí ìròyìn tí ń bẹ nítàkùn ayélujára yìí ǹjẹ́ ǹjẹ́ mọ pé wọn ò dáko olùṣọ́ àgùntàn ọ̀hún bẹ́ẹ̀ náà ni wọn ò fi àwọn ẹ̀rí tó dájú lélẹ̀ lórí ìròyìn náà eléyìí tí ẹ kọ sí ìtàkùn ayélujára iléeṣẹ́ ọlọ́pàá wá ṣe lálàyé o ti látìgbà táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìnyín lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún àwọn ò tí ì mú ẹnìkankan eléyìí tó jẹ́ olùṣọ́ àgùntàn o bẹ́ẹ̀ náà sì ni àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tán jọ ń ṣiṣẹ́ pọ̀ òun náà ni wọn tí ì ní àǹfààní àti mú ẹnìkankan eléyìí tó ní í ṣe pẹ̀lú pé ó jẹ́ olùṣọ́ àgùntàn tàbí kò í ṣe olùṣọ́ àgùntàn. Wọ́n tẹ̀síwájú pé ẹ wo gbogbo àwọn táwọn ń ṣiṣẹ́ takuntakun láti dájú pé ìlànà dóòlà àwọn ẹni ẹlẹ́ni yìí ó wá sí ìmúṣẹ òun náà ni wọn ò lè sọ o pé lára àwọn èèyàn tí à ti ń nawọ́ gan bóyá olùṣọ́ àgùntàn ń bẹ̀ ń bẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ ni a ti wá ṣe lálàyé o pé ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ tí ń lọ ní ìtàkùn ayélujára wọ̀nwọ̀n yìí ẹ̀kọ́ tí ọ̀gbọ́n yín sì nítorí pé irọ́ funfun báláwú òun náà ni ọ̀rọ̀ náà ń ló jẹ́. Oníṣẹ́ rí gbogbo àwọn táwọn jẹ́ ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò òun làwọn ṣiṣẹ́ takuntakun o lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé ọ̀hún léyìí tó jẹ́ pé iṣẹ́ ìwádìí tó gbóná girigiri ó ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá wá ṣe lálàyé o pé iṣẹ́ rí ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yìí ó fẹ́ darí ọkàn àwọn èèyàn kúrò lórí ìlànà bí wọ́n ti dóòlà àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn eléyìí tí wọ́n ti há sípara àwọn ikọ̀ ajínigbé ni. Ìwé ìròyìn Sunday Punch ló gbé láàárọ̀ tòní ẹ lè gbà á kẹsẹ̀rí ẹ̀ ń bẹ̀.
1: Ẹ káàbọ̀ ìyá àṣẹ̀rí ọkọ̀ ìyá àṣẹ̀rí. Ìròyìn kan náà tún lé lè lọ́pọ̀ ọ̀dọ̀ mi ń bíbà yìí o ó gbé wa tààrà báhùn ó di ọ̀dọ̀ tani o ó di ilé onítẹ̀mí. Peter Obi o.
0: Onítẹ̀ ni Peter Obi.
1: Onítẹ̀ everybody ni. Ọmọ Nàìjíríà ni Peter Obi. Ọmọ Nàìjíríà làwọn náà Obi wọn ni onítẹ̀ ni. Tó àwọn ní olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress tá a mọ̀ sí NDC. Peter Obi náà ló ti nà ká ẹ̀sùn sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣe ni wọ́n ń pẹ́ bèrè kòtò ṣọ̀yìn ṣọ̀ṣọ̀ ń kọ̀kọ̀ láti má fi ṣe fẹ́ jẹ́ kí ó ṣeéṣe fún òun láti lè díje dupò ààrẹ bó bá di ọdún 2027. Obi òun náà ní mú ọ̀rọ̀ ẹ̀sùn yìí wá o lásìkò tí ń sọ̀rọ̀ lọ́jọ́ etí Friday níbi ètò kan tí wọ́n ti gbé ń kọ́ni nípa bí a ti jẹ́ adarí gbogbo eléyìí tí àwọn ẹgbẹ́ kan ti ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ nínú ilé ẹ̀kọ́ ńlá fásitì ti Madonna tó ń bẹ ní Òkìjà ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní ẹ̀rí nǹkan àwọn kan tó jẹ́ pé àwọn alágbára ńlá kan tí wọ́n ń bẹ nínú ìjọba òun náà ni wọ́n ti mú lọ́kàn ṣinṣin lóòkan àyà wọn tán láti rí i dájú wípé àníṣe o orúkọ òun àbí àwòrán òun kì yóò tiẹ̀ hàn àbí orúkọ ẹgbẹ́ tóun wà kì yóò hàn rárá o nínú àwọn àtòjọ orúkọ ẹgbẹ́ òṣèlú tí wọ́n máa díje dupò ààrẹ lọ́dún 2027. Wọ́n ní tó bí nǹkan ṣe ń lọ báyìí ṣá o wọ́n ní ibi ìṣubú òpin wọn àti òpin ìṣubú wọn àti ibi òfo tọrọ náà padà já sí bí rédèrèdè tí gbẹ̀yìn eré ṣùpá bẹ́ẹ̀ òun lòún wò ń tóun gbájúmọ́ tóun wò náà nù ni o èyí gan-an sì ni kò ṣe jẹ́ kí òun ó dúró kóun ó tẹ̀tì tí òun fi ń tẹ̀síwájú pé a ṣe é là náà ni tó wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé gbogbo awon igbese wonyi lati ma se je ki ewu ati tesuaju dije dupo are orilede Nigeria na ni won dalasha obi won ni ona lo duro lori oro re pe egbo ani ilana sijoba wa ara wa te riun ohun ni igbagbo nu re ohun si igbagbo dokan daju dara wipe awon orilede Nigeria na ni won pada wa bori o gege bi apadi te ri yen se ma reyin ofuna obi leni tin fesi ni a si idajo to waye ni ile ejo giga kan tin be ni lokoja ni ipinle Kogi o won ni eleyi ti won ti gbe idajo na kale wipe idajo ti ile ejo kan ti gbe kale tele wipe ki ajo eleto idibo le Nigeria ko fi oruko egbe oselu NDC ati awon egbe oselu mi pada sinu awon egbe oselu ti won ti ma dije dupo lo soro wipe wayi o ko ri be mo won ni gbogbo nkan won yi o ko ni bu omi tutu si ohun lokan bi ti wu ko mo ohun ma tesiwaju na nitori ba o ba ti ku ise ogbodo tan o ni won o le da mi duro won fe da mi duro emi omo babolo o ni won le da mi duro o ni egbo gbogbo owo ti ogede ba gbe bayi ara re na ni fin na
0: o ti npo fe
1: o jo bi ofo nu
0: o
1: ko ta ba mu so mo pe lo ko nda pada fun ni
0: o
1: ni won pada wa jabo na ni won pada lule na ni o ni eje kin mu da yin loju o ni eyi ki sopin ona eyi ki sopin rin ajo eyi si ki si sopin oro o ni tori pe ijoba wa ara wa o kan aya ti wa lo wa gba room and palo si
0: ibe
1: na lo si fe yawo si tin dana nu kitchen to si joko keten fe nu si ti room palo bayi ti
0: pe
1: me di awon reti lati kitchen ko bonje wa o ani ijoba wa ara wa o joko temu si inu okun aya tawon bayi ni o te ba wa ri enikeni ton ba n gberu kero lati so pe awon o pa ijoba wa ara wa o ni awujo ni won fe pa lara o awujo ni won fe pa lara awon o wa ni gba awon duro tan ni kori si ni pelu
0: awon duro kori kori ni
1: yan olu aye kori ni
0: o da gbogbo eyin eyan wa ile ite gbo ajake jado ile ibadan eyin te gbo ajake jado ipinle oyo gbogbo eyin te nte ti gbo ajake jado ile de wa Nigeria adupe po lowo yin ife lo so wa po o oluwa ba ko ni joja lailai fun gbogbo eyin eyan ile to je pe itakun yin ja le le ko si te ti n wo wa itakun ja Facebook e wa like e e love e e share e fi awon atejise yin sowo si wa osuba yin re rabande lagbe fun lati kan ni omo lu abi o eyin ese ma tele wa awo ni ja eni tan mo lati ma fun ni awon oroyin le ti o le jamba kan nu o da to ba di be wa ja lo secretary agbajopo egbe omo leyin christi lo le de wa Nigeria ele ti nbe ni awon ipinle bi mokan din ni ogun e ti nbe lapariwo le de wa Nigeria to fi dolulu le ti selu abuja nu o oro gbogbo pin be won ni awon alufa agba awon alufa agba awon agbagba bishop to fi mo awon apostle ati awon agbagbo oluso agutan won ni gbogbo won bayi won mo kora won jo o le ti se lalaye pe e ko la ku o leko o e ko oko la o ewe te ri yen lo ko la sare eko won ni se ri gbolohun eleyi to bode lati akata eni ti se are fun ile America iyen Donald Trump ti se lalaye pe ni pepe se o awon ti lo so ile de wa Nigeria awon si fi opin si mi ma gbemi lenu awon mo leyin Christi e ti ani in waye lo lede wa Nigeria o won ni ewo ske tun wo bi o iro fun balawula o ngbade o ko si ntojo awon ero isini lona gba si ni oro na se nigbati awon agbagba bishop awon alufa alufa to nti agbajo pe egbe omo leyin Christi ni awon ipinle ile to wa ni ariwo lede wa Nigeria bi mokan din ni ogun nigbati won o mo soro soro pe ki an wi ni won ni se ri oro hun won fe fi se awon eyan lokan ni o oro te ngbohun iro fun balawulo bade o oro te si ngbohun ah yo doju awon eyan ku lori oro ti nbe nle ti won fini lanfani ati gbe igbese eleye to ye ki won gbe Trump eleyi ti ani ni bi eto kan to waye iyen ni Washington ile America lohun lojo eti Friday lo mo bere si ni salaye oro pe agbera a lo so ile de wa Nigeria a si koju awon wahala kan eleyi to n doju ko omo leyin Christi nbe o won lo tesi waju nu awon oro eleyi to gbe kale pe se beyin na mo pe lenu lolo yi la gboriwo ile de wa Nigeria ìyẹn àwọn ọmọ ogun ilẹ̀ amẹ́ríkà ni o lè tó jẹ́ pé àwọn kàràǹbà ní ẹ̀dá èyí tí ń dojú orókan ọmọlẹ́yìn kristi ń bẹ̀ àwọn ti mú wọn balẹ̀ àṣàbalẹ̀ kó kú àwọn sọnù sígbó òun náà ni àwọn fi ọ̀rọ̀ náà ṣe o ààrẹ ilẹ̀ amẹ́ríkà ẹni tí ń tẹ̀ síwájú nínú àwọn gbólóhùn tó gbé kalẹ̀ yẹn lọ́jọ́ ẹtì friday nílùú washington lọ́hùn-ún wọn ló ṣe lálàyé o pé káwọn tó dá sí ọ̀rọ̀ ọ̀hún nílẹ̀ nàìjíríà ó mọ̀ fẹ́ nẹ́ra jú gidi gan mọ̀ ni o wọ́n ń pa àwọn èèyàn ńbẹ̀ kì í mọ̀ ṣe kékeré ṣùgbọ́n lọ́gba tí ilẹ̀ amẹ́ríkà gbórí wọlé sí orílẹ̀-èdè wa nàìjíríà o náà ni pinpin ló dé bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ló tẹ̀síwájú o bí àìmọye èèyàn aláìlẹ́sẹ̀ lọ́rùn o náà ni wọ́n ti pa nífọ̀n náà fọṣù léyìí tí a ti rí àwọn obìnrin àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà arúgbó léyìí tó jẹ́ pé ìlànà tó burúkú jọ̀yì ní agbàgbẹ̀mí lẹ́nu kó wa wọn Donald Trump kọmọdà kẹ́ńbẹ́ o ọ̀gbẹ́ kí ló tún wí ni ó mọ̀ tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ pé ṣe ẹ rí i ọgbọ́n tán gborí wọlé ìsọ orílẹ̀-èdè wa nàìjíríà báyìí àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà tó yẹ pé ìrẹ̀wẹ̀sì ti bá wọn tẹ́lẹ̀ báyìí àwọn náà tún gbéra pa ni yóò yá ẹjá dojú orokọ wọn ẹjá palẹ̀ wọn mọ́lẹ̀ ẹjá rí dájú pé akó wọn lẹ̀ bárájọ́ gan kí eégún wọn mọ̀ tún ṣẹ́ nílẹ̀ yìí mọ́ nígbà tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan pàápàá jùlọ láti àkàtì ẹni tí ṣe alága wọn ìyẹn Joseph Ayabo táwọn máa sọ̀rọ̀ lórí gbólóhùn tí ààrẹ Donald Trump tó gbé kalẹ̀ ó ní tọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí o tí Donald Trump tó gbé kalẹ̀ yìí tí ń pé kò sí tọ́jọ́ mọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọn pa ẹnìkankan mọ́ wọn pa ọmọlẹ́yìn kristi mọ́ àwọn ti ṣẹ́gun wọn ó ní irọ́ funfun báláwú òun náà ni ọ̀rọ̀ ọ̀hún dé dúró o bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ gan ọmọlẹ́yìn kristi nìkan kọ́ òun náà ni wọ́n ń ṣekú pa lórílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ẹlòmíín tí kìí ṣe ọmọlẹ́yìn kristi jẹ́ pé ẹ̀sìn míì ni tiwọn mùsùlùmí bẹ́ẹ̀ àwọn tí ó pé ẹ̀sìn míì ni wọ́n ń ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n ń forí kó kinní yìí léyìí tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé kò mọ̀ tí ì ṣe bẹ́ẹ̀ dópin o ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà ìwé ìròyìn punch ló gbé ẹgbà kẹsìrí ẹ̀ ń bẹ̀.
1: káàbọ̀ ya ṣẹ̀rí ọkọ̀ ṣẹ̀rí
0: ókè
1: náà ìròyìn kan náà tún lélẹ́yìí lápò ọ̀dọ̀ tèmi ń bí tó ń bẹ ní ojú ìwé kẹrin ìwé ìròyìn ti sunday punch níbi tí wọ́n ti ní ìjọba ti ìpínlẹ̀ abia ní àná ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n mà ti gbé ìyá kan ẹni ọdún 119 year-old woman Chidimma Eluwa kí ni ìyá yìí ń ṣe ìyá ń ta àkàrà ìyá alákàrà àkàrà ni ìyá ń ta ṣùgbọ́n o nígbà tí ìyá ń ta àkàrà ìyá bá lọ ń ta àkàrà ní àsìkò ìgbà tí wọ́n ń ṣe environmental sanitation.
0: N fẹ́ sọ pé wọ́n ti ní àmọ́ takàrà àti kúlíkúlí
1: bó ló tún wá jẹ́ ẹ̀ ṣé ètò ẹ̀ máa domi tútù
0: owó
1: àkàrà ti ṣe dídé ìsíwà lọ́kàn ní
0: báyìí
1: àti kólénkólé ṣùgbọ́n o ìyá ló takàrà lásìkò tí òfin ìjọba ń lọ lọ́wọ́ wípé bí ìmọ́tótó bá ń lọ ètò ìmọ́tótó tí máa ń wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ni ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣòwò ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wá ohun míì ṣe ju ìmọ́tótó lọ Eluwa wọn ni náà ni ọwọ́ tẹ̀yà o wípé báwo ló ṣe lè máa dín àkàrà tà lásìkò ìgbà bẹ́ẹ̀ àyà sì fẹ́ dín àkàrà fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pé àárọ̀ kùtùkùtù tẹ́ ń ṣiṣẹ́ tí.
0: ẹ sáré mọ àgbà kẹ́ ẹ mọ fi jónú.
1: ẹ gbà àkàrà ẹjà àkàrà.
0: ẹjà àkàrà.
1: wọ́n lásìkò tí ìyá ń dín kàrà yìí àní òpópónà ti òwèrè òun náà ní ìṣẹ̀lẹ̀ yìí ni ibi tí ìyá ti gbé ń dín àkàrà o kó tó di pé wọ́n gbé ìyá lọ sí ilé ẹjọ́ tí wọ́n ti máa ń mójútó gbogbo àwọn nǹkan báyìí ní pápá àtìyáwó àti àwọn èèyàn 75 míì ó náà ni wọ́n kó papọ̀ tí wọ́n ni wọ́n jẹ̀bi ẹ̀sùn yìí ìyá àgbàlagbà ìyá arúgbó yìí ẹ̀wẹ̀ wọn ni ó náà ni adájọ́ májísírèètì oc ìbẹ́kọ̀ẹ́ tí ó wò ó pé àgbàlagbà ṣáàwá máa dájọ́ ẹ̀fìyàjẹ́ àbí kíyẹ̀ ó tún mọ́ gbálẹ̀ ni wọn ni ló bá sọ pé ìdájọ́ mi rèé lórí ìwọ ìyá yìí ẹ máa lọ ilé láyọ̀ àti àlàáfíà wọn ni lẹ́yìn wá àgbà náà ni ìyá náà wá fọwọ́ sókàn àyà rẹ̀ níbi apá òsì báyìí bí ẹ̀mí wà nù tọ́jú ẹbí ọkàn wípé mo dẹ̀jẹ̀ látòní lọ wípé ní ṣe ń tó lòdì sófin mọ́ ní díkàrà lásìkò tí wọn bá ń gbá títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóòótọ́ o wọn ní ká máa díkàrà tàbá yìí ṣùgbọ́n
0: ká sì máa dín kúlíkúlí náà mọ́
1: ẹ fìyẹn sínú bracket. inu bracket inu akamo niyan wa to won ni ah lori eyi o awon meje mi be na sa won ni lori ilera to je pe o ku die ka to fun won ati awon mi to je po ran won ni se pelu jije akeko boya lo kawe ya lo se danwo abi nkan mi won ni won fi da awon meje mi na lebe be si ni awon mesan mi ti won sa won ni awon eleyin won gba idajo ki si ni idajo won ki won tun ayika se nte ele fe se ohun olokun ta ni ko se to le kan
0: to le wura
1: to se to se to to to e meta lo se to awon eyin o e pa oboro mo mo je lagbara tun bo tun won le o ki won tun won le e won ni kan kan na lo tun kan lo tun le gba ni niwa to wa soro leyin eto gbogbo ti imototo ni ti o ma nwaye ni ojo abameta saturday o commissioner fun eto ayika ni ipinle abia ogbeni flemon ogbonna leni to je pe ohun na ni olori eka eto ilera fun ayika ati akojopo onkara ilu lapapo abileko happiness apulonu ti o soju re won ni na lo soro pe o se ni laanu pe a o fi be ri awon eyan ki won o jade to lori eto imototo yi pe eleyin ori bakan o boya be sin ba wa dani a tun gun o na ni won foro na se ka tun ma wo saturday mi ti nbo ire ti nbe loju we kerin we royin sunday punch na le gbo were lati kan ni splash nle ibadan
0: o de je yabara ka lo sinu we royin the nation sugbon ka to lo be bayi e ja lo sodo dolly pio baba laje to gbaje korun dawo le fun wa ani lowo laaro toni
2: out of airtime and you don't have money to top up, out of data and you don't have money to top up, the GC Bank airtime and data known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime and data known.
3: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀ jumjumjum promo látọjọ́ jimá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sí sunday ọjọ́ karùn-ún oṣù keje búrẹ́dì sunfresh pẹ̀lú mílò 20g ẹ̀yọ́ márùn-ún ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500g pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator washing machine tó ti gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nù náírà 61 naira ló wà lórí lipton ice tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀ kan sí ẹ̀ka ilé ìtajà foodco látàsìkò ìlọ títí ọjọ́ karùn-ún oṣù keje ilé ìtajà foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Flash FM 105.5.

0: Oda de wan gbo mi lowo e lo re si re si gba na run
1: e won me gbo na
0: e si re si e je ki gbo
1: won abo
0: e mo si lo gbogbo nkin tan o ti ye won ba
1: o ti ye won ba
0: oda gbogbo eyin eyan le to je pe e gbo ajake ijado orile ede wa Nigeria e gbo ajake ijado agba nla aye adupo po lowo yin ife lo so wa po oluwa ba ko mo ni je o ja lai lai o Skoro, Imafoje Peter re o.
1: Imafoje Peter.
0: Olariwaju Delilat Olajumoke. Matthew Cash Akinade. Awon eleyi duro tan, won duro tan, won duro korikori nitori tiwa ni. Won lawon oni lo bi kankan se. Ikan ni omo Oluabi la won ma taku si. Sherifat Funke Asisi. Pedro Olawale. Oloye Olusegun Ayankola.
1: Adupe
0: no Iroku so ba so jo nbe. Yaya bro, oof. Adupe ni owo yin be se ntele wa inu wadun sin yin gidi gan ni ini obo gan toni adupe Tofik Raji Suleiman Babatunde duro jaye adupe be se ntele wa yi o agbado Agnes adupe otun onilalupon agbabiaka Alaba Yusufu Oluwasegun Odunsi Olamiki omo bile awon eleyi duro tan nitori tiwa ni won se Alaba Yusufu na nko tiwa la won na nse o Eje yabara bayi ka lo sinu wero in the nation le to jade fun taro toni o oje we keta di ni ogoji page 37 ebe ni mo wa bayi score won ni enike le to je pe ekan lo je nu omo egbe oselu ti APC nipinle Osun Tawrid Mustafa ni ma je o o mo ti fesun kan bayi lana ti sojo aba meta Saturday le ti nse lalaye pe iwaju ta le baba un lo nduro si o lo nbari awon afurasi yi le to je pe janduku oloselu ni won Oni pipi ni n bole lori okada bi e ti n bole lori okada bayi bajina tunibu ko ti fola lenu ti egbe dani won doju e keran o eyan na doju e ko nje ta ni won doju re ko olohun Tawrid Mustafa ni ka to boju wo ka to bojuri ohun ti gbagba kosa gbau bo lo ti je oni won da bajina tunibu ko ti fona lenu won da bo ohun lagidi ngbo ni
1: o
0: ah to ebi ni soro yi o tesiwaju na awon oro ile to gbe kale bi e mo di ti e fi se be fo nje kidi di ti e fi se be won lo se lalaye pe a leyin to nku onu egbe oselu akodu to won wa sinu egbe oselu ti APC ati gba na bayi ni won ti nle pa emi ohun Tawrid en to tesiwaju na awon oro ile to gbe kale o pe isele to won salaye po sele yi agbegbe kan le ti won pe ni olu ode nibe lo ti waye nilu osogbo oni kesi mo wo o lohun o se gbe oselu akodu mo o fe lo re satileyin ini fun eni ti o dije du ipo gomina labe gbe oselu ti APC nipinle Osun iyan Asiwaju Bola Oyebanji eleyi ti en pe adape re ni ambo nigbati o mo ba awon oniroyin soro papa julo lasiko igba ti ambo lo re yoju si nile ewosan nibi to tin gba itoju Mustafa mo pabi ya bidun oro o oni ni nkan bi ago mefa abo sa ago meje ni isele ta nso yi lo waye iwaju ta le baba awon lo nsi wa o o lo nduro nbe sede le ori ti okada meta to shina wole gbara awon wa le leyi o lo nwo won awon eyan meta ni nbe lori okada awon o pipi ni abole le to je pe bi o ti ri ohun bayi ni pe o nanu Tawrid nu Mustafa nu emu mole emu bale oni ka to boju ka to bojuri won ti bere si ni yin ohun iyen ni bajina tu o won lati gba to n ti ku onu egbe oselu ti akodu bayi lo sinu egbe oselu ti APC na ti n kori si n leti pe wo olo ni o lilo to si lohun to ba gbo so po ti lo emi re lo lohun oni ti n so be fahun tipe oni kesi mo wo o n de enikan mo laarin won nje ta leni to damo oni ayo lo ko re o n mo dujuduju tori pe awon jo n se egbe oselu akodu ni o wa ke si ijoba to n ti awon ise olopa pe e dakun o e mo be ti daabobo ohun atawon omo ohun tori pe irufe eleyi to sele yi tori ko ohun yo ṣugbọn o ba mi ko dun mi a le fi re ko ba mi lasan o o ni e daabobo ohun e daabobo awon omo ohun ko won mo ri ku he lakata awon eyan buruku ohun iwe ro the nation lo gbe laaro toni o oje we keta din ni ogoji ibe lo so le si
1: agbara olohun o ni ri ku he
0: ami o
1: bo yo ma ri gure Nigeria Labour Congress. Wani onani àwọn ti mú kíní kan wá bí bẹjú ẹ wò bí àpẹẹrẹ o tó ń ṣojú ṣara báyìí pé ẹgbọn ìjókòóso àsọyé ìdúnadúrà ọtún pẹlú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ló lè bẹ̀rẹ̀ nígbàkúùgbà báyìí o eléyìí tó dàbí ẹni wípé àwọn ìjókòó àti ìpàdé alásọ̀ntunṣọ̀ yóò tún máa wáyé pàápàá jùlọ lórí bí ó ṣe jẹ́ pé ohun gbogbo ló di ọ̀wọ́ngógó tí ó sì ń ṣe àkóbá àti àkóràn fún àwọn òṣìṣẹ́ lórí owó bí pérétẹ tí wọ́n ń pa pé ẹ ò yóò wá bá wa gbọ́nwó sí kinní yìí ẹja jáwé sóbì wọ́n ní àwọn ìpàkíyèsí ọ̀hún náà ní wáyé o lẹ́yìn bí ọdún méjì tí ó ì tí ì pẹ́ tí ò jìnà lẹ́yìn tí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tí ó gbéra pa lọ sí 80,000 naira tó sì jẹ́ pé ìpín tún ti ń wáyé lọ́tùn o pé ẹ wá wo bí nǹkan ṣe rí nípa ti ètò ọrọ̀ ajé lásìkò yìí ìlú ọkọ̀ kò fara rọ ìlú ò fara rọ ètò ọrọ̀ ajé gan-an sì rèé kàkà kódà léwé àgbọn kakaka ní lè bí ọrùn akíkà mà ní o wọn ni ó ń jẹ́ kó nira fún ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ láti lè rí owó ná bó ti yẹ kí wọn ó náwó nígbà tí ohun tá à ń fi náírà kan rà tẹ́lẹ̀ bá dùn à ń fi náírà márùn-ún rà ẹ wá rí pò ti ń gara ó kọjá gèjìà nígbà tí ń bá oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé agbẹnusọ fún ẹgbẹ́ òṣìṣẹ́ nlc yun benson upa náà ló sọ̀rọ̀ o wọn ni bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ kì í ṣe pé bóyá àjókòóso kankan ti bẹ̀rẹ̀ ní pàtó ṣùgbọ́n o ẹgbẹ́ òṣìṣẹ́ náà ni wọ́n ní ìgbàgbọ́ wípé àwọn àjókòóso wọ̀nyí tí ò tí ì bẹ̀rẹ̀ tí ò sì tí ì fẹ́ máa ṣojú ṣara ló súnmọ́ kó fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnà kì í ṣe pé wọ́n ti bá wa sọ ọ̀rọ̀ kan o ní bí ọgbọ́n orí mi ìmọ̀ mi ṣe mọ lórí rẹ̀ ó ní ṣùgbọ́n kò ní pẹ́ mọ́ kò ní jìnà ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ bí benson upa bí ó ṣe sọ nígbà tó wá bí léèrè wípé ǹjọ́ wáyé rí pé ìjọba àpapọ̀ náà ni wọ́n ti jọ ní àwọn àjọsọ ọ̀tún kan ni lórí ọ̀rọ̀ ti pé a ṣe àlékún owó àbí àṣàlékún owó oní kò sí tó jọ ṣùgbọ́n n ta ṣàgbàgbọ́ tí mo mọ̀ ni wípé ọ̀rọ̀ ní pẹ́ bẹ̀rẹ̀ sí ní di sísọ láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ kò sí àpẹẹrẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dájú ni wípé ọ̀rọ̀ ní pẹ́ bẹ̀rẹ̀ sí ní di sísọ wọn ni ọ̀rọ̀ upa yìí náà ni ó ń wá o ní ọjọ́ bíi mélòó kan lẹ́yìn tí olórí ẹ̀ka òṣìṣẹ́ yùn fún ààrẹ ilẹ̀ nàìjíríà fẹ́mi gbàjàbíàmílà ti sọ̀rọ̀ ni pé àsìkò náà ti tó fún orílẹ̀-èdè nàìjíríà o láti tún jókòó sọ̀rọ̀ lórí owó oṣù òṣìṣẹ́ lánà ọ̀tún tóun ti ìkìlọ̀ rẹ̀ wípé ẹ wá rí bí nǹkan ṣe ń gbó lórí gangan ni ó ní gbogbo nǹkan wọ̀nyí náà ni ò jẹ́ kí owó kó ní ìkógbà ìyẹmọ lọ́wọ́ ẹni tí ń nà gẹ́gẹ́ bí gbàjàbíàmílà ṣe wí ó ní bó tilẹ̀ jẹ́ pé 80,000 naira yìí 70,000 naira òun náà ni kò ṣàìní ipa kan tí ó ń kó láàyè tiẹ̀ lábẹ́ bó tilẹ̀ ò kórè àti wípé bí ìfìtànbalẹ̀ alágbára kan àrà ọ̀tọ̀ lèyí o èyí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n tá a bá ní ká wo ohun tí ń lọ nípa ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà ẹ pé ohun gbogbo ti sáré yí padà pàápàá èyí sì ti jẹ́ kó di ọ̀ràn yàn báyìí o ó sì ti jẹ́ kó di dandan wípé àfi ká tún jókòó ká tún sọ̀rọ̀ lórí owó oṣù òṣìṣẹ́ èyí ni ẹgbẹ́ òṣìṣẹ́ wá wò gbàgbọ́ ọ̀rọ̀ ti jáde látọ̀dọ̀ ẹni tó dàbí olórí àwọn tó súnmọ́ ba tó súnmọ́ ààrẹ a jẹ́ pé ọ̀rọ̀ nípa ẹ̀ di sísọ mọ́nu ni wọ́n ló sọ̀rọ̀ wọ́n ni ṣé rí nta bá ń sọ̀rọ̀ nípa ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kó kọjá apá kan ń fowó lé owó oṣù nìkan ó ní àwọn nǹkan míì ń bẹ tó yẹ kí òṣìṣẹ́ ó máa jẹ láǹfààní nígbà tí wọ́n bá ti ń ṣiṣẹ́ fún ìjọba àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni ilégbèé tó jẹ́ tó nírọ̀rùn ó yẹ kí èyí kó wà fún àwọn òṣìṣẹ́ ìjọba ètò ìlera èyí tí owó rẹ̀ tí ò ní gani lára ó yẹ kó wà fún àwọn òṣìṣẹ́ ìjọba káwọ ọkọ̀ káṣègbòkègbodò ọkọ̀ èyí ó yẹ kó wà fún àwọn òṣìṣẹ́ ìjọba ṣẹ̀wárí ti ètò ẹ̀kọ́ gbogbo ni àbí ìdáàbòbò gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ló yẹ kó wà nílẹ̀. Irú kan wọ̀nyí náà yóò máa mú àdínkù tó gbópọn tó lóòrìn bá gbogbo ẹrù tíangan-tíangan tí àwọn òṣìṣẹ́ ń rù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kí ìjọba kó máa gbé kó máa kópa àti ṣe tó yẹ pé òṣìṣẹ́ ọmọ orílẹ̀-èdè yìí náà ní ṣàǹṣe. Kí aláàdé ẹ máa sọ pé ẹ fowó kún owó owó tẹ fi kówó tó padà ń dàbí pé ẹ fowó kún kankan. Ẹni nítorí náà bí owó bá ṣe ń gun orí owó ló yẹ kí àwọn ìrànwọ́ ìgbáyégbádùn òṣìṣẹ́ kó tún máa wà látọ̀dọ̀ ìjọba yóò wá jẹ́ balanciaga.
0: Bẹ́ẹ̀ ni balanciaga ni yóò fi dáa pọ̀
1: o pèrè jù
0: àbí
1: pèrè jù dáadáa
0: kò ní jẹ́ pé bí kò dà jẹ̀ bí
1: àbọ̀ mi kò ní fìdù kankan
0: yóò lè balance dà bẹ́ẹ̀ yẹn náà dà ó dà tó bá rí bẹ́ẹ̀ já lọ sínú ìwé ìròyìn punch torí pé à ń sún síwájú nù kẹrẹkẹrẹkẹrẹ a lọ sínú nípínlẹ̀ ọ̀yọ́ léyìí tí ó ṣe lálàyé pé lọ́wọ́lọ́wọ́ báyìí òfin kólé-ó-gbélé eléyìí tí wọ́n fi de àwọn ìjọba ìbílẹ̀ mẹ́wàá kan èyí tó jẹ́ pé wọ́n sún mọ́ pẹ́kípẹ́kí igbó ọba ti old oyo national park òun náà ló jẹ́ pé wọ́n ti dẹwọ́ níbi òfin ọ̀hún báyìí o bí ìṣiṣẹ́ takuntakun ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ àwọn olùkọ́ eléyìí tí ẹ jíkó ìyẹn ní ìjọba àbílẹ̀ ti oríire ìjọba náà ló kéde ọ̀rọ̀ inú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi léde o láti àkàtà ẹni tí ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ìròyìn ìyẹn ọmọọba dọ̀tun Oyèládé nígbà tí wọ́n mọ pàṣẹ yìnyín fún àwọn olùgbé ní àwọn ìjọba àbílẹ̀ mẹ́ẹ̀ẹ́wàá eléyìí tí ọ̀rọ̀ kàn wọ́n ṣe lálàyé o pé kíkálukú padà sẹ́nu okòwò rẹ̀ kíkálukú padà sẹ́nu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀ bí àwọn ìṣèlétò àbò ṣiṣẹ́ ń tẹ̀ síwájú láti dájú pé àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn tí ẹ jí kó yé wọ́n dóòlà wọn kí wọ́n sì lè fòpin sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́yìn bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé pé ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú òfin kólé-ó-gbélé ọ̀hún òun náà ló bóde o ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà nínú ẹ̀ yìí léyìí tó jẹ́ pé wákàtí 48 òun náà ló fi wáyé kò tán síbẹ̀ wọn ni òfin kólé-ó-gbélé ọ̀hún òun náà ní ti bẹ̀rẹ̀ láti aago 4 ìrọ̀lẹ́ títí di aago 8 òwúrọ̀ kùtùkùtù ọjọ́ kejì léyìí tó jẹ́ pé àwọn ìjọba àbílẹ̀ mẹ́wàá èyí tí wọ́n súnmọ́ igbó ọba ọ̀hún ìyẹn old oyo national park òun náà ló jẹ́ pé òfin ọ̀hún ló dalé lórí wọn ní bó tilẹ̀ jẹ́ pé wọ́n tún sùn lọ́wọ́ iwájú pẹ̀lú wákàtí 24 ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o òfin ọ̀hún wọ́n ti dẹkùn lára rẹ̀ kí àwọn èèyàn ń kọ́ wọ́n lè máa lọ bọ̀ lórí ohun tí kò wá wọn ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wọn.
1: ọ̀dà tó ká tún tẹ̀síwájú lápò ọ̀dọ̀ tèmi ní àhín mi ń tajú kán mi ń wo ìròyìn ń bẹ̀.
0: kí ni ń wí.
1: ìròyìn náà sì rí pápápá ni wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ kánò abba yusuf náà ló ti pàṣẹ fún gbogbo àwọn tí wọ́n yàn sípò nípasẹ̀ òṣèlú o lábẹ́ ìṣàkóso rẹ̀ tí wọn ò tí ì forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú apc pé kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ èyí máa jẹ́ ìgbìyànjú àti akitiyan láti túbọ̀ mú kí ẹgbẹ́ òṣèlú náà rẹ́sẹ̀ múlẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. ó sọ̀rọ̀ wípé gbogbo òṣìṣẹ́ ìjọba òun náà ni wọ́n gbọ́dọ̀ rí wọn mọ ẹgbẹ́ òṣèlú apc o kí wọ́n sì darapọ̀ láti kó ipa tiwọn kí ó lè bá jẹ́ wípé gbogbo àwọn ètò gbogbo tí ń bẹ fún ìmúdàgbàsókè bá ìpínlẹ̀ yìí ìyún ìpínlẹ̀ kánò yóò lè túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ní tòró tìbú rẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc. yusuf bákan náà ló kéde o wípé lábẹ́ ìṣàkóso tòun tẹ́ẹ̀rìn òun náà ni ó ti ṣetán porongodo láti rí wípé àní àwọn gbégbá orókè nínú ètò ìdìbò gbogbogbò lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ètò ìdìbò tí ó wáyé ni ó sọ̀rọ̀ wípé kánò tẹ́ẹ̀rìn yóò kó èèyàn jọ lọ́lọ́pọ̀ yanturu kẹ̀tíkẹ̀tí ni pẹ̀lú láti rí i dájú wípé ààrẹ bọ́lá ahmed tinubu yóò lo sáà kan sí i lẹ́lẹ́ẹ̀kejì rẹ̀. gómìnà náà ní sọ̀rọ̀ yìí lọ́jọ́ àbámẹ́ta sátidé o níbi ìfọ̀rọ̀jomitoro kan tó wáyé o pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ ìjọba ìpínlẹ̀ kánò tí wọ́n yàn sípò àtàwọn adìbòyàn yìnyín tó wáyé ní gbọ̀ngàn kan níbẹ̀ ní ilé ìjọba o ní ìpínlẹ̀ kánò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tí ṣe agbẹnusọ rẹ̀ sùnúsì tófà tí ó gbé jáde.
0: Mm-hmm.
1: kò jẹ́ bí ó ti jẹ́ fún tí fún tẹ̀dọ̀ ròyìn lóòrọ̀ tòní ẹ ṣeun púpọ̀ ẹ̀yin tẹ̀dọ̀ pọ̀ mọ́ wa láti bẹ̀rẹ̀ títí dé òpin àti ẹ̀yin tẹ̀dọ̀ pọ̀ mọ́ wa lójúpọ̀ ti facebook ní o àti ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí rédíò tààrà báhùn gbogbo yín pátá la kí bẹ́ẹ̀ sì ni a ò lólódì kan ẹ ṣeun gbáà bó wá di aago mẹ́jọ kété tá a bá ti ń dìde láago mẹ́jọ òun náà ni turn it up pẹ̀lú olúwa ṣeun ọmọ akínọlá ni yóò máa wáyé aago mẹ́wàá òwúrọ̀ yìí ni kẹ́ ẹ pàdé ṣadé àpótí ẹ̀rí lórí ètò tá a pè ní wákàtí ìyìn bó bá di láago mẹ́wàá alẹ́ ẹ pàdé tọ́lání aládélàjà lórí ètò èyí tí a pè ní ìsinmi aláyọ̀ ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lórúkọ tí mo ń jẹ́ ọkàn ṣoṣo àjànàkú tẹ́gbà gbòjì ẹfọ̀ papọ̀jọ elephant olóyin náà nu g square arco sky gíran global radio king of scorer continental and intercontinental ìpàdé tún di láago mẹ́sàn-án àárọ̀ ọ̀la lórí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ìròyìn ẹ ṣe gan-an ni o.
0: ó dẹ jẹ́ kárẹ́ ilé ilé là ń lọ àgbẹ̀ kan òrókóróko kó gbàgbé ilé ó ti róke láàárọ̀ tò nínú lórí ìròyìn ti fún tẹ̀dọ̀ ṣùgbọ́n ṣá o àwọn ìròyìn tó kù yóò tún padà wáyé ìyìn ní lónìí ni o. lọ́la tó bá di aago mẹ́sàn-án títí di aago mẹ́wàá ti fún tẹ̀dọ̀ ó wáyé o aago méjì sí mẹ́ta gbáǹkan gbìyọ́ tẹ̀lé títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínníyìn náà ni o aminat adeto badmus òun lorúkọ tèmi mọ́tàlá yẹn eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́
1: ṣọlọ́mà ọ̀gbẹ́gẹ́jì
0: mọ̀mọ́
1: alẹ́sílẹ̀
0: mọ̀mọ́
1: àgbàjọ́rà ọ̀fọ̀
0: mọ̀mọ́
1: ìyá ṣẹ̀rí
0: mọ̀mọ́
1: ọkọ ṣẹ̀rí
0: mọ̀mọ́
1: kí ló dé
0: mọ̀mọ́ ó pọ̀
1: mọ̀mọ́ jẹrẹsì.

0: ẹsẹ mi se o tin to bi osu meta to sha so pe hospital la won wa mi ti won mo ro pe abi ro na npa ni mo ko se video pelu e ba ri pe ori bed hospital lo wa
1: iku se ro
0: e ba mi gbadura awon kan wa be lu to ibi ta wa tin so pe gari ro mo yan na mu gari lo mu la ro e gari na tun mu e lale e jo e ba mi gbadura ka to ma lo sinu o
1: olorun ti agbara ati pa nbe ni ikawo re ni oruko jesu lara ase jade gbogbo okan to ngbo won oluwa yi nile iwosan ninu ile lori bed lori aketa isan yin ara ase jade si aye yin akowe re poro oro re o si mu won lara da o si gba won kuro ninu iparun won akope ni oruko jesu la ni ki gbogbo ko ma wole mo ran oruko oluwa si yin ada ororo po ada majebo po ada ran ase to wa ninu oruko jesu jade ni bikibi te wa e gba ibewo olorun
2: mi
1: aisan yen ko jade lara yi
2: mi
1: alafia ko wonu ago yen eye eye ibewo ti gbe ni dide lori akete aisan o be yin wo lodi e didi dara e gba dida ara e gba isegun e gba iranlowo abe yi wo asegun fun yin o de ri be e pada wa pe jeri e pe fun eri jesu oluwa wa
2: ami loruko jesu
0: inu mi dugo fun ase to jade yen bo mo pe awon kan ti mu won si ti rigba mu awon to wa ninu ile na to wa ninu aisan awon na ti mu ti won be laaro yi e je ki tete je dadi bole lati sise a lo si 21 days baba se wonu july bayi divine visitation ibewo mi eleyi ti mo wo yi ibewo atoke wa fun erin a n bọ lori e laarin iseju die sugbọn akori kan wa niwaju mi ti mo fẹ ki ẹyin baba wa ke ba mi sọrọ lori e papapa ọna oniajo ti onikaluku n tọ lati january sunday ni lo gbẹyin ninu osu kẹfa bayi ta ba ti wọ ọsẹ to n bọ lagbara ọlọrun bayi a ti wọnu osu keje a tun wọ si idakeji ọdun 2026 oriṣiriṣi ọna lawọn eyan n tọ sugbọn mo ri ọna kan ninu bibeli ta pe ni ọna damasco a fẹ sọrọ lori e báwo ni ọ̀nà damasco kí ni ọ̀nà damasco ìyẹn tí a sọ nípa sọ́ọ̀lù níbi tí ó ti rí ìyípadà ọ̀nà wo báwo ni àwa náà gẹ́gẹ́ bí èèyàn ṣá lè rin ọ̀nà yẹn kí ló ń ṣe àwọn ẹ̀kọ́ wo ló kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lóríkàlùkù ti gbà ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀kọ́ tó dìpù díẹ̀ ni ṣùgbọ́n kí tó fi dádì yẹn láàárọ̀ yìí ẹ máa bá wa wọnú ẹ̀ láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ lè gbọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ jẹ́ kí n wá látọ̀dọ̀ bàbá ọjọ́ àwo ọ̀nà.
2: A dúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún ohun tí ọlọ́run mú wa gẹ́gẹ́ bí àkòrí ní òwúrọ̀ yìí. Tí a bá sọ̀rọ̀ nípa ọ̀nà damasco, ó pín sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà.
0: Ẹ ti gbọ́ orí sà.
2: Ọ̀nà damasco.
0: Gẹ́gẹ́ bí ọ̀nà ọmọ
1: oníṣọ́nà fún. Kì í ṣọ̀nà bẹ̀rẹ̀
0: kì í ṣọ̀nà ọ̀nà wá mí.
2: Kì í ṣe bí rubí. Ṣùgbọ́n àwọn ọ̀nà dìkan láti dìkan ni. Ọkùnrin kan la gbọ́ orúkọ rẹ̀ tó ń jẹ́ Sọ́ọ̀lù nínú ìwé mímọ́. Ó ti gba àṣẹ lọ́dọ̀ àwọn akọ̀wé àti àwọn olórí wípé ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ nípa Jésù Kristì kan máa mú kí wọ́n sì máa mú wọn ní èdè kó máa mú wọn lọ. Ó wá ń lọ ní ọ̀nà damasco lọ́jọ́ kan pẹ̀lú àwọn èèyàn rẹ̀. Agbésùmọ̀ mi ti wà tipẹ́. Ó ń lọ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti rí mbẹ̀ kí wọ́n mú wọn nídè kí wọ́n dẹ̀ lọ pa wọ́n kí wọ́n gbé wọn jù sínú túbú. Ó dẹ̀ ti gba àṣẹ ṣùgbọ́n àṣẹ jàṣẹ lọ lójú ọ̀nà náà. Nígbà tó ń lọ ó rí ìmọ́lẹ̀ kan tó mọ́ ìmọ́lẹ̀ yẹn ní agbára débi pé lọ́sàn-án gangan ìmọ́lẹ̀ yẹn ní agbára. Bó ṣe rí ìmọ́lẹ̀ yẹn ó kọjá agbára rẹ̀ ó ṣubú lulẹ̀. Àwọn tí ó ń gbẹ pẹ̀lú rẹ̀ náà rí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tóun rí àwọn yòókù rẹ̀ wọn ò rí ìmọ́lẹ̀ yẹn ní agbára débi pé ojú rẹ̀ ṣe kí ni ojú rẹ̀ dàbẹ́ ni pé ó ti lọ ojú kọjá kò tiẹ̀ ríran mọ́. Lọ́wọ́ kígbe bàbá wa sọ fún yín pé kí ló dé tí kan fi ṣẹlẹ̀ kí ló dé. Bàbá Jésù wa sọ pé èmi Jésù tó ń ṣe inú níbí ni sí èmi ni mo sọ fún ọ. Gẹ́gẹ́ bá a ti rí bàbá Jésù sí ìfẹ́ ni ó máa ń lò bó ti ò kẹ́ ẹ máa gbógun tì í tó ìfẹ́ náà ni ó fi máa hàn síyàn.
0: Ibi tá a ti kọ́kọ́ rí ọ̀nà damasco
2: ni. Bẹ́ẹ̀ láti kọ́kọ́ rí ó ń lọ bẹ́ẹ̀ ni.
0: Dádì kí la lè fi wé nípa ti ara.
1: Ṣé rí gbogbo rẹ̀ àjọ ayé ènìyàn ọlọ́run ní ètò lórí ẹ̀ ìrìn àjò rẹ̀ lọ sí damasco oto ni ipinu to wa ni okan re ṣugbọn bo ti o ki ero eniyan ri bibele so pe ipinu olorun lo ma duro ikorita yen ibi omi oruko itumo tan pe Damascus ni a well watered place ibi omi ti a seto sibi to dara agbegbe omi ta seto sibi to dara Damascus ye je oni ilu ilu kan ilu nla
0: ni Damascus
1: ilu nla ni oju ona to rin yen eronu pupo lo wa loka ya re sugba e to wa loka ya re yen ki se ife olorun opo wa la man bibele ko ona ko wa to da be ko dara loju eniyan opin re
3: ona ikuni
1: odo ikuni now ni gbogbo awon ikorita awon to ba je ayanfe o ma ni ibapade ti won ba je oro nla kan tun niyan o ti won ba je ayanfe o ma ni ibapade pelu olorun now igbese to n gbe yen Olorun lati pade e. Ko le mu ipinu to nifun, ko le mu wa si.
0: Sugbon ni akoko yen o da pe Saul mo pe oun se un ti o da. O nja. Pelu itara lo fi nse nkan to nse.
1: Opo wa ta ni iba pade. Irin ajo to la rin. Keni to ni wa to pade wa. Hello. Emi nsise mu ni factory. Oluwa ni ibe ko mo fe ko rin. Ona mi mo fe ko rin. Se ki so fun yin opo si n teri bale lori awo opo si wa le babalawo ona ti won rin won ro po da ona Damascus na
0: lo
1: o e to wa loka ya won be ba belu mi soro agidi lo ma ko mori
0: sugbe ni oroye nkan to se ye e mo pe
1: iba pade re si wa to de je pe woli agbaye si ni Olorun ni ohun to dara to si ni fun ola re gbogbo irin ajo teyan rin laye eyin o gbodo ma rin irin ajo Damascus ti o ba ti ti o ba ti rin ko ni mu iran ayan mo se iran ayan mo ti o ba se ona to rin yen pe teru rin lona ti e igbagbo re ni pe apeja lohun sugbon nigba ti eni to da ba pade mu so da peja eniyan o yi itan yen pada o ju awon le o mu irere be na ni ti Saul na ri Elisha malu lo fi nda lo fi nsagbe oluwa di mori enikan ona to rin yen ko ni o rin fe ko ma lead awon eyan mi ma dari awon eyan mi o ba Mose pade lese ogbeji Mose na rin lona Damascus ti e leyin to ti da pari yen to luwa ni ro olugbala ni o iwo ni mo fe lo
0: ene kan ti e soro sa tori bo wo pe iru Saul daddy iru Saul se iru Saul lo ye ko wa ni baba de lona Damascus
2: baba Jesu Oluwa so wi pe awon awon wa tori awon olododo ṣùgbọ́n torí àwọn ẹlẹ́ṣẹ̀ kan balẹ̀ wá sí ìrònú pìwàdà ni wọ́n fi wá ọlọ́run ní ìfẹ́ yẹn tó bẹ́ẹ̀ gẹ́ torí pé gbogbo ọba ṣe wáyé kò sẹ́ni tí ò ní past gbogbo yẹn ló ní past lọ́jọ́ kan kó tó di pé èmi náà rìn lọ́nà Damascus lọ́jọ́ kan mo tiẹ̀ ń rò pé wọ́n ń ṣe àtọ̀fàn ni wọ́n ń ṣò lọ́jọ́ yẹn èmi bá tiẹ̀ débẹ̀ pé kí ni wọ́n wí yìí àṣejọ́ yẹn lọ́lọ́run máa bá mi pàdé ìgbà tán bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ báyìí mí ìmọ̀ ọgbà tí mo náwó tí mo déwájú kò sí ẹnikẹ́ni tí ò ní past ṣùgbọ́n ojú ọ̀nà yẹn ńgbà tí yẹn bá ti rìn lọ tí ọlọ́run bá ti ní ìpinnu lórí èèyàn àti pé kí má jẹ̀mú ọlọ́run kó lè ṣe lórí èèyàn yóò rìn lójú ọ̀nà yẹn ọlọ́run àdẹ̀ bá pàdé.
0: Wọ́n gbà pé ibi tí mo kò náà nǹkan tí mo ṣe yẹn no mo lè defend ẹ̀ tó mọ̀ pé yóò tó make sense mo ń ṣe kò tó right ni mo ń ṣe tí wọ́n lè má tí ì mọ ohun tí ìfẹ́ ọlọ́run gẹ́gẹ́ láti ṣe sọ sí fún ayé wọn. Ẹ jẹ́ wá wò ó fẹ́ ká tọ́dì àwọn kọ̀ọ̀kan tí à ń rí àwọn kan rìn lọ́nà Damascus tí wọ́n ti wá ní ìbápadé bíi Saul tí wọ́n ti yí orúkọ padà sí Paul. Báwo la ṣe ń accept wọn sí mo ri pe won tete accept Paul ni bi tori iwa to ti wu seyin
1: se mo pe bi e ba ri
0: en to pa yan kiri
1: adigunjale
0: to wa to po ti ki lo ti
1: to lo ti da tun bi
0: di what
1: won a kiesi ya kan bere un bere oro lowo mi pe oko to fun le fogun odun o wa padade se ko n gba mo ni ko shoda anda
2: gbo laaro yi
0: we ko shoda da ni
1: shoda da o
0: aya
1: eh tori en ta ti ri
0: odun meta gan
1: ah eh o gba ki esara
0: o gba ki esara
1: now wow. O se se ka won eyan beru ah en ba ti koju ina ri amọ pe nkan nbe
0: nbo nbo baba wa ba bi eh prophet doctor jesu yemika won si wa pedu wa be na ni baba evangelist isaac ojoawo eja ko lo woja abọ
3: out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: wákàtí ònà ni a wà láàárọ̀ yìí pẹ̀lú àwọn bàbá tí wọ́n ti ń bá wa ṣiṣẹ́ látàárọ̀. A ń sọ̀rọ̀ lórí ọ̀nà kan tí a ń pè ní ọ̀nà Damasco. Ohun tí mo fẹ́ bèèrè ní kí torí àkókò yẹn ń sáré ká tó lọ sórí divine intervention títọdún yìí láàárọ̀ yìí. Dádì, àwọn kan wà bẹ́ẹ̀ tí ó mú mi wo àkórí láàárọ̀ yìí. Ọmọ kan nínú ilé òbí àkọ́bí ọmọ ni orin ọ̀nà yẹn dáadáa. Orin fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé ó ti kó ọ̀rọ̀ jọ gan-an ní ọ̀nà tí kò tọ́. Ṣùgbọ́n láàrin bí oṣù mẹ́ta gbogbo nǹkan yẹn tán. Àwọn tó wá wà lẹ́yìn ọmọ tó jẹ́ ọmọ tó wà lẹ́yìn àwọn àbúrò wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa lójú ẹ̀. Ó wá dúró sójú kan. Kinní yẹn wá ń fíṣìtì ẹ̀ padà pé gbogbo ọ̀nà bó ń ṣe kó gbogbo ẹ̀jọ yàwúyàwú yìí. Ṣé òun ò tún ní fíṣìtì ẹ̀ padà? Inú ilé tó wà gan ẹ̀rù ń bá àwọn aráalé pé ṣé wọ́n ní ta àwọn báyìí? Irú àwọn ìrìn àjò báyìí tí mo rí pé lóòótọ́ kò kọ́kọ́ rọrùn fún àwọn èèyàn láti accept Saul nígbà tó sọ pé òun ti di ara àwọn ọmọ ẹ̀yìn póun ti wà lára àwọn ọmọ ẹ̀yìn ọ̀rú bà wọ́n púpọ̀. Báwo ni a ṣe lè tọ́ àwọn èèyàn tẹ́ báwo la ṣe lè ràn wọ́n láti accept kí èèyàn kọ́kọ́ bọ́ta kó bẹ̀rẹ̀ sí ń kà ní pé òun ti pa èèyàn báyìí òun ti pa èèyàn báyìí nínú church gẹ́gẹ́ bí ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ àgbà. How do we accept such people?
1: Ṣẹ̀rí kò nira nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Bí Bíbélì pé àwọn tí à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ darí àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Èyí ni gbogbo adarí la ṣe nílò ẹ̀mí mímọ́ Ọlọ́run. A rí pé ní after all ọ̀rẹ́ rẹ́yìn àbí wọ́n padà gba Saul. Wọ́n kọ́ ó padà wá di ohun tí Ọlọ́run fẹ́ kódà ó gbẹ̀kọ́. Àárín ọjọ́ mẹ́ta yẹn ó gbẹ̀kọ́. And now, ohun tí ìjọ tí a gbọ́dọ̀ mú mọ́ iṣẹ́ ìránṣẹ́ òní, ẹ rí i pé iṣẹ́ ìránṣẹ́ wòlíì ló pọ́n gbòòrò kiri. Nínú iṣẹ́ ìránṣẹ́ wòlíì, a ò gbọ́dọ̀ yọ ẹ̀kọ́ kúrò.
0: Ẹ̀kọ́
1: ṣe pàtàkì. Tí ẹ̀kọ́ bá ti sọnù nínú ìjọ, tó bá sọnù nínú ilé, wàhálà máa wà. Àwọn ìkóríta kan wà tí mo rẹ̀ sí ń kíyèsí pé ẹ̀kọ́ wa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bí adarí. Even nulẹ̀ wa pẹ̀lú àwọn ọmọ
0: wa
1: a gbọ́dọ̀ ní àkókò fún wọn láti kọ́ wọn nínú ìjọ. Àkókò ẹ̀kọ́ gbọ́dọ̀ wà bó ti wù kí ẹ̀mí wòlíì yẹn lágbára tó ẹ̀kọ́ ò gbọ́dọ̀ yọ kúrò.
0: Ó dà pé ibi tí o ti ń sọnù púpọ̀ lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgán ò fẹ́ jókòó ti ẹ̀kọ́ mọ́ báyìí a fẹ́ ṣe program olórin irú ẹ̀yin òní gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ló wà mí lọ́pọ̀ lórí bí tí mo wò olórin óyá ẹ̀wọ̀n kọrin óyá.
1: So, tí àsọtẹ́lẹ̀ bá wà tí ò sí ẹ̀kọ́ tí ẹ̀mí wòlíì ń ṣiṣẹ́ ó máa ní ìpalára máa wà. So, òun ló ń pa ìjọ Ọlọ́run lára púpọ̀ lénìí wòlíì. Ó dá bẹ́ẹ̀ àsọtẹ́lẹ̀ wòlíì wà ṣùgbọ́n pẹ̀lú àsọtẹ́lẹ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ tẹ̀lé pàápàá jùlọ ẹ̀kọ́ ìgbàlà ẹ̀kọ́ ìjèrè ọkàn ẹ̀kọ́ ìrìbọmi. O gbọdọ wa.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló ń rin ọ̀nà Damasco tí wọ́n rìn tí wọ́n dẹ̀ wà nínú ìjọ ṣùgbọ́n gbà tí ò sí ẹ̀kọ́ láti jẹ́ káwọn pé n tẹ́ ń ṣe yìí ó rọ̀ǹgò ibẹ̀ ṣe ń rìn ó rọ̀ǹgò ó ṣe o. Tí àwa gan ń fojú máa hàn pé kí ló wá ń ṣẹlẹ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀ àwọn míì tó sọ pé àwọn ò sí ń bẹ̀ mọ́ o síbẹ̀ kíní yẹn ṣì wà lẹ́mi wọn torí pé wọn ò rí àwọn tí ó yẹ kó guide wọn gẹ́gẹ́ bí dádì ṣe sọ. So ìjọ gbọdọ ṣe yẹn sà.
1: Ìjọ gbọdọ padà sínú ẹkọ. Ẹkọ ò gbọdọ kúrò nínú ìjọ. Bó ti wù kí àsọtẹ́lẹ̀ wòlíì lágbára tó, a gbọdọ wá àyè fún ẹkọ kí wọn lè rìn ní ọ̀nà tó tọ́.
0: Àwọn kan wà tó yẹ pé wọ́n ń dẹ̀yẹ sí wọn báyìí jẹ́ ìpàdé tó dàdí. Torí ìrìn àjò tó ń ti rìn tẹ́lẹ̀. Ó pọ̀ nínú ìjọ o. Ẹ̀mí mẹ́nìkan tó ṣòro pé tí wọ́n bá rí ní football field tí wọ́n bá ń play ball. Tí ìkọnu wọn bá ṣubú tàbí gbé injury ẹ máa rí fún àwọn yòókù àdúró wọn á surround ẹ wọn á sáré wá bọ́n ṣe máa treat ẹ ó yáyà ìgbẹ́gbẹ́gbẹ́ ṣùgbọ́n nínú ìjọ tó máa pẹ mọ broda yìí bóyá lè mọ tẹ́lẹ̀ ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ báwo la ṣe lè assess because they have wọ́n reject wọn ń sá fún wọn tabari ẹlòmíì tó rin ọ̀nà tí ò darí ọ̀nà tani.
2: Àwọn èèyàn yìí gan àwọn ló yẹ ká súnmọ́ jù.
0: Ká súnmọ́ jù.
2: Torí ìgbà tí bàbá Jésù Olúwa ń sọ̀rọ̀ inu we Matthew chapter 11 yen e wa sodo mi gbogbo eyin tin sise ta si di eru wiwole lori on e gba jaga mo bi si orun yin tori pe ajaga mi rorun eru mi si fuye o ma nya mi le mo so le kan wi pe ko si enikeni ti o ti rin ni orita wereri olorun lo wa on kaluku lo wa ri
0: ta fi wa fi pa wa
2: be ni gbogbo eyan ha ko se enikan kan ko o le da o le gbegbe aye mimo lai je pe olorun gbegbe aye eyan ninu re so olorun lo gbegbe aye mimo ninu aye eyan ti en fi pe ni eyan eyan mimo be yan ba wa sinu ijo eni to wa sinu ijo church gege bi clinic lo se ri nigba ti en ba wa sinu ijo orisi aisan ni mo nge lo si clinic sugbon ti o ba ti ri doctor nbe o na ni o pe won e de ri pe doctor ma ba won soro were were were lo ma ba won soro ti even inu eniyan o ti do yi pe ah o ti re n tun ma wo nsan be ta gbodo ta won nu iru solu ni si ngba ti to lo lojona sam damascus ta si dari e sodo awon meyin opolopo kokon nsa fun sugbon ngba to ya won ko leko yen eko yen wa ye koro ninu re la fi sonu we galatia yen wi pe awon to ti mo solu tele wi pe oni jagidi jagan yen ni sugbon ngba tan ri pe tan ti ko leko ti eko yen ye awon eyan wa yin olorun logo nipase iru awon eyan to olorun gan wa o na ni awon eyan te je pe won o ti e ti mo olorun rara awon eyan gan olorun wa o pe won si ironu puada eni to je pastor tabi to je woli loni na o gbodo lanfani ati deye se nikan to pe iwo na ti rin ni orita were yan ri ki olorun ko to wa ori so gbogbo eyan lo ja be pe a gbodo tiny keninu ninu ijo eko to aya mi lenu loni gege bi on baba wa se wi eko lo se pataki ju se ri deliverance o gaju leko ti en ba ti ni eko even e ba e ja ta ba o secular education gan bi en ba je nikan ti o ba kawe ti o ba se kankan yo ma ro pe igbe aye to n gbe ninu na lo ti daju sugbon mo ba leko ni o mo pe ase o pe patapata lohun eko yen lo se pataki o ni e ma ko eko lodo mi ti baba jesu lo awini eko to ku awon mu eyin lo je ki ise yen ko se se nigba ti emi mimode to de tu won sile ti opolopo yen won be si bawun yen soro nipa igbala nigba ton bawun yen soro ni akoko kan won ni ala ara kini ka se ni ka se oni baba jesu peteru go ta won nu o number 1 eronu piwada ninu we asan po sori keta ese 19 yen oni eronu piwada ki esi to yi pada ki a ba le pa ese yin re ki akoko itura ko ba le ti odo olorun wa olorun yin ta enikeni nu eko yen ni lo wa se lo dabe ni pe ko si nu ijomo loni
0: bawo lo bi se le ran awon mo ti o ti rin ni ona yen ki to re this daddy
1: sheri
0: iwo ti mo so yen o wa nu ile obi mo ti sa gbogbo awon ti sa pe
1: eni anilo lati obi lati mura ko fi okan won le oluwa lowo on lati wo ya ija adura lori aye won on le lati ri pe won o gbodo je ko su won
0: ko gbodo su won
1: lati ma to pase won
0: to le lo mi so pe olorun ku se ohun ti na won omo mi
1: so ti won ba ti ki won ma sore tinu lori won ki won ma je ore won ki won tun gbiyanju si lati ri pe won da won ti olorun fe ko da opo opawo bi mi won ni fe ton ba ti gbegbe se die
0: wa
1: tu won be so won gbodo tepele mo pe omo yi ti oluwa ni a soro nbi kan ni ko so pe bi ogo se to be logun se le to so ti ogo ba to ba je ogo to ni nla ogun ya le ele ka be lo mi pe ogo na da ati ri lo e ogo ya se ogo ya wa wura ni
0: aya
1: ti wura o ba dan gidi ina to le ni o la koja so didan re yo ni se pelu ina to la koja eni adura won ni se ekeji won gbodo to won si ipase ibi ti won ti ma ri olorun gbo to ma yi won pada
0: boya kan hand over won le iranse olorun kan lowo
1: won ni lo re
0: e sa dupe opolopo do wa ninu ekun ti won sun ninu le bayi nitori awon omo ti won rin ajo damasco be ni e opolopo omo gan lo ti so bi edidakuda ti o ti e mo to kan mo akoko fun wa ni gege ba se so pe adura lai je ko suwa o wa very very very important ijo Christ Apostolic Church Way of Life center won tun pe wa si divine intervention to dun yi akori ele lo pe ni ibewu atoke wa fun erin oh my god iye ni pe gbogbo eni to po ngbe lati rerin lori ohun to n ba wa lokan jabi dadi
1: beni
0: oni olorun pe lori
1: yes ma
0: July 1
1: 2021
0: ododun la man se leyi todun itun ti bere bayi osu mefa akoko ti koja bayi ani ojo meji pere mo so mo pe pe lori ofe olorun a o laja ti a ba ti wonu osu keje oni ipade ibere isoju lo man je da
1: beni ago merin role si ago meje
0: lojojumo lati ojo kini titi di ojo kokan le logun on the 1st July to Tuesday 21st of July awon ise olorun pon ti olorun ma lo pelu awon baba wa lodun yi mo ti ri opolopo awon baba baba bi ti won ma sise baba fe bi oni on wa bi Reverend A.T. Adegoke baba ti wa on wa be baba Kehinde Akande on wa be mame prophet Esther Adebayo won wa be opolopo iranse olorun ro wa bi ati awon olorin ti won ma sise pelu baba wa prophet doctor Samuel Jesu Yemika daddy you know they ma pe number fun wa ka to di ke ma lo
1: ah
0: to fe darapo mo wa
1: ni
0: expectation wa
1: ni power of fi olorun
0: yes sir
1: ko si isoro kan ti ko ni lo ibewo re ti baba mi ba ti de si aye eniyan itan ma yi pada ojo to bebe wo o gba ohun ti ana lowo mi o fun mi lo tuntun o yi itan pada ibewo re o ma n gbe ni soke o ma n so agbodo lomo o ma n funi laya funi loko o ma n tu ori buruku se e pe ni pori ofe olorun e le pe wa sori ero ibanisoro 08060267764 08060 60 26 77 64 tabi 08056 56 23 23 97 97 62 62 olorun reti yo
0: 08060 26 77 64 tabi 08056 23 97 62 egbadura lenu iseju ko
1: ta ko ma lo iya sade apoti eri Oluwa reti eyin na lelewura ni challenge.
0: Be ni abo sa.
1: Eleyi glow office. Ewa ba Olorun pade nbe.
0: Yes sir, yes sir.
1: Olorun ase gbogbo le ton gbohun yi ke ri ibewo Olorun.
2: Amen.
1: Ekun ko tan.
2: Amen.
1: Ere ko wo be.
2: Amen.
1: Omi je oju gbogbo okan. Tomi je nbe loju re o gbe loni.
2: Amen.
1: Ohun tuntun bere.
2: Amen.
1: Gbogbo wa ni padanu ijobo Olorun.
2: Amen.
1: A ni ba won sunkun ayeraye o. Alayo Jesu Oluwa wa
2: amen amen loruko
0: Jesu e se adupe daddy
1: adupe o baba woli e se o sa engineer wa adupe o
0: ori eto wa kati yin la wa ni iseju dsc ile ti an kora wa laaro gege bi baba se so wi pe

0: tàbí eléyìí tí ó dàbí pé kò bójú mu tó ọlọ́run ní ètò fún ayé oníkálukú wa ẹ má jẹ́ ká sọ ìrètí nù lórí ẹnikẹ́ni wípé kò ṣeé ṣe mọ́ ayé tiẹ̀ ti run ayé tiẹ̀ ti wó torí ọlọ́run ló ní ayé gbogbo wa ó sì ní ètò rere fún ayé gbogbo wa gbogbo kan tí ó ní oore ọ̀fẹ́ láti gbọ́ wa láàárọ̀ yìí bóyá a ní ọmọ kan tàbí àwa gangan ní ẹni tó súnmọ́ wa tí ó ń gbé ìgbésí ayé kan tí kò wù wá tó ẹlòmíì ó tún fẹ́ pè mọ́ lé fún wọn ìpele ẹlòmíì àtúntò máa jẹ́ pé ó ti díkọ́ ti ṣe eléyìí tí à ń wò láàárọ̀ yìí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí ọlọ́run bá lè yí sọ́ọ̀lù tó bá lè yí padà tó bá lè yí padà a jẹ́ pé kò sí bí èèyàn kankan ṣe burú tó
1: tí ọlọ́run lè yí padà kò sí sí ẹni tí ọlọ́run lè yí padà
0: àwọn èèyàn máa bá mi pe nọ́mbà bàbá mo fẹ́ kí ẹ ṣàlàyé bó bá ṣe jẹ́ fún wọn wọ́n á fi ìfòròyàn àti ìrírí gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run láti fi ràn yín lọ́wọ́ lọ́nà kan tàbí ẹ̀kejì kẹ́rí ẹ má jẹ́ bọ ẹnu ní àwọn àkókò kan àwọn ibi tá a bá ti nílò ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ jáde ẹlòmíì bu ọmọ ẹ̀mọ́nú ilé ó dẹ̀ mọ̀ pé tó ń ṣe nu ilé ò dáa kò fẹ́ kẹ́lòmíì mọ̀ títí tọmọ yẹn á fi táyà fi wó ẹja sọ̀rọ̀ sọ àwọn tó yẹ ká sọ̀rọ̀ fún ẹja sọ̀rọ̀ fún wọn dádì bàbá wa Isaac ọjọ́ àwo ẹ bá mi pe nọ́mbà yín àwọn èèyàn fẹ́ pè mí
1: 08 0 34 34 75 75 01 01
0: ẹja pè lẹ́ẹ̀kan sí
1: 08 0 34 34 75 75 01 01 0 8 0 34 37 75 01
0: nọmba yẹn lọ sọdọ evangelist Isaac ọjọ awo láti inú ìjọ wo lẹsí wa láàárọ
1: year delight evangelical church
0: àwọn ti yí àdá àwọn retí bàbá àti àretí bàbá wọn ti náà wọn bọ àwọn ti náà wọn bọ àti bá wọn sọ wọn ní àwọn bọ ọmọ ẹ tí ìlú yẹn náà bọ.
1: wọn ò wà wọn á yọjú sí yín àwọn yọjú sí yín.
0: inú wa dùn púpọ̀ láti rí yín lórí ètò wákàtí gbogbo yín tẹ́ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára gbogbo yín náà ni mò ń kí láti bí ìmọ̀ràn yín mickey ọmọ ìbílẹ̀ ẹ̀ṣẹ̀ káàárọ̀ adékànbí olùjíde abiodun pastor káàárọ̀ sọ́lì olúbilé káàárọ̀ ìnáfojì ẹ̀pìtà ẹ fún wa lórí ọ̀fẹ́ díẹ̀ ká kúrò lórí ètò kẹ̀ tó máa pe bàbá ẹjọ́ ẹ fún wa lákòókò kékeré péréke eléyìí tí ó kù tá a fi máa dìde lórí ètò lónìí ẹ má gbàgbé wípé lọ́sẹ̀ tó ń bọ̀ náà láti pàdé ara wa á tún wọnú oṣù tuntun bí olúwa ṣe wà tí ẹ̀mí rẹ̀ tí ó sì wà ẹ má gbàgbé gbogbo ohun tó bá ń gba ọ̀nà damasco ọlọ́run ó máa bá a yí pàdé bàbá máa gbàdúrà fún wa ká tó máa lọ lórí ètò lónìí ó yá.
1: ọlọ́run ayérayé adúpẹ́ àgbẹ̀ ọ̀gá torí pé wọ́n ní ọlọ́run wọ́n ní ọlọ́run tó ṣẹ̀dá gbogbo ènìyàn tó sì fẹ́ kí gbogbo èèyàn kó padà sọ́dọ̀ rẹ àgbẹ̀ ọ̀gá tó kó ní ìfẹ́ aráyé tó bẹ́ẹ̀ ọlọ́run gba ọpẹ́ wa mo gbàdúà fún gbogbo ọkàn tó wà ní ọ̀nà damasco lọ́wọ́lọ́wọ́ báyìí mo gbàdúà lórúkọ jésù kí ọlọ́run kó ṣe yín lójú ọlọ́run ṣí sọ̀rọ̀ lójú ó sì di ẹni ìgbàlà mo gbàdúà fún gbogbo ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí kí olúwa kó ṣe yín lójú ẹlòmíì ti ní lọ́kàn wípé ibi tó ń wà yìí ọlọ́run ò lè gbà wọ́n mọ́ kò sí ẹnikẹ́ni tí ọlọ́run ò lè gbà ó ní ẹ wá sọ̀rọ̀ gbogbo ẹni tí ṣe tá a ti di ẹ̀rù wúwo lé lórí ó lè mi ò fi ìsinmi fún ọkàn yín torí pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ tó bá rí bẹ́ẹ̀ mo gbàdúà lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù ìyanu ńlá kó ṣẹlẹ̀ nínú ayé yín kí olúwa kó bẹ̀yìn wò ìbẹ̀wò àtòkè wa kó jẹ́ ìpín yín mo gbàdúà bu ọlọ́run kó dájú lórí yín gbogbo ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí iléeṣẹ́ yìí a fi lé ọ lọ́wọ́ lórúkọ jésù kristi ìbàjẹ́ ò ní bá iléeṣẹ́ yìí ọwọ́ àánú ọlọ́run tó ti ń wà ńbẹ̀ tẹ́lẹ̀ kó túbọ̀ máa wá sí iléeṣẹ́ náà kò ní jóná yóò máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni yóò rí gbogbo ẹ̀yin tẹ́ gbà wá lálejò bákan náà lórúkọ jésù ẹ ó máa mọ̀ ọ́ ṣe o ògo ọlọ́run yóò di mímọ̀ nù ayé yín àánú ó fọhùn fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa.
0: àbí lórúkọ jésù ọsẹ tó ń bọ náà láti pàdé ara wa lórí ètò wákàtí ìfún àkọtún míì pẹlú àwọn ìránṣẹ ọlọrun míì ẹ má yẹ kí a kò tiẹ rí kó kúrò nínú ayé yìí torí ìwàláàyè ọlọrun ló ń jẹ bẹẹ ó dàbọ.

0: láti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa borí agbára.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday mi wá bá.
4: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín.
5: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
6: Ayé adùn bí oyin, adùn bí oyin sẹ́.
7: Yomayoma.
5: Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
8: splash.
5: Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilé wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Káìkáìkáìkáìkáì. Ó máa ṣerégedé.
9: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
5: Wòdì tó rè bára lórí yẹn. Ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
10: Kájọṣe, tí wọ́n ta pa kájọṣe o.
5: Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fọwọ́sì tá a mọ̀ bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. Double Palet Bagge, Beer and Dede, Sorry, can it splash 105.5 FM? Lori to Joba Bile, Ati Bang Bala Shata. Eyin ko yi e mo nisin

ẹ káàsọ o ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbóyín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun balawo fẹlẹlẹ nílùú ti ìbàdàn aminat adeto badmus oníròyìn yìí ṣáájú ẹ já gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti buwọ́ lu òfin àjọ tó rí sí ìforúkọsílẹ̀ àwọn ọmọ onílùú tọdún 2026. Ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ní ìmọ̀ tara ẹni nìkan àti àìbìkítà ló ń ṣokùnfà ìfàsẹ́yìn ojú ọjọ́ lágbàáyé. Ilẹ̀ Iran ti kọlu agbègbè Bahrain, Kuwait lẹ́yìn tí ilẹ̀ Amẹ́ríkà ju àdó olóró sórílẹ̀-èdè náà. Agbábọ́ọ̀lù ni Cruz ti ṣèkìlọ̀ fún ilẹ̀ Germany láti gbáradì o kojú àwọn ikọ̀ ti ilẹ̀ Paraguay. Ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́ lu òfin tó ṣàgbékalẹ̀ àjọ tó ń rí sí ìforúkọsílẹ̀ àwọn ọmọ onílùú tọdún 2026. Òfin tuntun náà lọ́pọ̀ òfin tọdún 2007 rẹ̀ léyìí tí yóò sì ṣètò ìròyìn lágbára fún ẹ̀ka òfin tó ń ti ìdánimọ̀ ní ìtàkùn ayélujára, ìdáàbòbò ìtàkùn ayélujára àti ètò ààbò ilé wa Nàìjíríà. Nígbà tó ń ṣàlàyé àwọn àǹfààní tó sodo sínú òfin náà, alákòóso fún ètò gbogbo lábẹ́lé Olúbùnmi Tújòjó ṣàlàyé pé àgbékalẹ̀ òfin tuntun náà ló wà ní ìbámu pẹ̀lú òfin ìgbàlódé tó sì fẹ̀gbẹ́.

0: gẹ́gẹ́ bí ìlànà àtúntò tó ń ti àtúnṣe eléyìí tí ó mú kí ètò gbogbo ìdàgbàsókè wọn máyédẹrùn àti ṣàmójútó ẹnu ibodè tó fi dórí ètò ààbò kó tẹ̀síwájú. Alákòóso fún ètò gbogbo lábẹ́lé Olúbùnmi Túnjú Òjó ti ní ìlànà ìdánimọ̀ ló ṣokùnfà fífi ìṣìnkún òfin mú àwọn afurasí méje tí wọ́n jẹ́ ikọ̀ Boko Haram àti àwọn ajogun alákatakítí ẹ̀sìn lásìkò tí wọ́n ń ṣẹ́rí padà bọ̀ wá sílẹ̀ wa Nàìjíríà lórí ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Hajj tọdún 2026. Túnjú Òjó ló yọjú ọ̀rọ̀ náà síta nílé ìjọba tó wà nílùú Àbújá lẹ́yìn tí ààrẹ buwọ́lu òfin tó ní ṣe pẹ̀lú ìforúkọsílẹ̀ ọmọ onílùú nínú àtẹ̀jáde eléyìí tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Báyọ̀ Ọ̀nánúgà fi síta. Gẹ́gẹ́ bó ṣe wí àwọn afurasí náà ni ọwọ́ bá o níjọbọ̀ tọ́sí ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Katsina lásìkò tí wọ́n darí dé láti ilẹ̀ Mecca tí wọ́n sì fà wọ́n lé àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́wọ́. Ó tẹ̀síwájú pé fífi ìṣìnkú òfin mú àwọn afurasí náà ló ṣeé ṣe o pẹ̀lú àjọ tó rí sí ìforúkọsílẹ̀ ọmọ onílùú àti iléeṣẹ́ eléyìí tó rí sí ìwọléwọ̀de nílẹ̀ yìí àti àwọn agbófinró ti ilẹ̀ òkèèrè. Ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ní bí ìwà àìnìkànjọpọ́ ìmọ̀tara ẹni nìkan àti àìbìkítà lórí ọ̀rọ̀ àyíká bá lè tẹ̀síwájú yóò ṣe àkóbá fún ìlànà ìbáṣepọ̀ ohun ẹ̀mí àti ọ̀rọ̀ àyíká wa gbogbo lágbàáyé. Ọbásanjọ́ ló sọ̀rọ̀ yìí nílùú Kánò níbi ètò kan eléyìí tí wọ́n fi bu ọlá fún ààrẹ ẹgbẹ́ agbẹjọ́rò tẹ́lẹ̀ rí Abubakar Mahmood àti ètò ìkójọ fún ọ̀rọ̀ àyíká. Nígbà tó sọ níbi ètò náà Olúṣẹ́gun pìyàmọ́ ọ̀rọ̀ pé bí àyípadà ṣe ń dé bá ojú ọjọ́ pẹ̀lú àlàyé pé ipa àti ètò gbogbo láti àkàtà àwọn ènìyàn ló lè mú ìtẹ̀síwájú dé bá. Ọbásanjọ́ ní òun ti gbin igi eléyìí tí òǹkà rẹ̀ jẹ́ 3,375,000 láti lè ṣẹ́bùrú àyípadà eléyìí tó dé bá ojú ọjọ́. Bẹ́ẹ̀ ló sì tẹnumọ́ pé ìdáàbòbò àyíká àti agbègbè wa jẹ́ àjùmọ̀ṣe gbogbo wa fún àǹfààní gbogbo àgbáyé. Ìjọba ìpínlẹ̀ Kánò wá gbóṣùbà kárí o fún irúfẹ́ ìgbésẹ̀ náà bẹ́ẹ̀ ló sì jẹ́jẹ́ àtìlẹyìn rẹ̀ láti lè jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀. Kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ti ẹ̀yí ohun àlùmọ́ọ́nì inú omi Dairu Hashim ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìdáàbòbò ọ̀rọ̀ àyíká àti ìfẹsẹ̀múlẹ̀ ìdàgbàsókè rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣèkìlọ̀ lórí àwọn ìròyìn kò rí bẹ́ẹ̀ kan eléyìí tó ń fojú kéré ìgbésẹ̀ àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ eléyìí tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire. Ròyìn ọ̀hún ló ń ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ti mú olùṣọ́àgùtàn kan tí wọ́n sì fẹ̀sùn kàn pé olùṣọ́àgùtàn náà ló ń kó nǹkan ìjà ogun ṣọwọ́ sí àwọn ikọ̀ ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí eléyìí tó ń ṣe aráàlú lọ́nà. Ìròyìn náà ló jẹ́ irọ́ funfun báláwú, ìròyìn tó sì ń ṣini lọ́kàn àti eléyìí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ni. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Àyánládé Ọláyinka fi síta ṣàlàyé pé ìròyìn tí wọ́n gbé síta kò yẹ jara ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ló ń fẹ̀sùn kàn pé olùṣọ́àgùtàn kan ni ọwọ́ ti bá o látàrí bó ṣe ń kó nǹkan ìjà ogun fún àwọn ikọ̀ ajínigbé. Ṣùgbọ́n tí ìròyìn ọ̀hún kò sọ pàtó orúkọ olùṣọ́àgùtàn náà bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀rí àrídájú. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé àwọn kò tí ì fi ṣìnkún òfin gbé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ sì ni àwọn òṣìṣẹ́ elétò ààbò tó kù eléyìí tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ láti dóòlà àwọn ènìyàn náà kò tí ì irúfẹ́ èèyàn ọ̀hún mú. Iléeṣẹ́ ọlọ́pàá wa rọ gbogbo aráàlú láti kọ ti ọ̀gbìn sí ìròyìn náà o kí wọ́n sì tẹ́tí lẹ́kọ̀ fún ìròyìn tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti àkàtà iléeṣẹ́ ọlọ́pàá. Mo kàṣà ṣe ìkìlọ̀ fún àwọn tó ń gbé ìròyìn sórí ìtàkùn ayélujára láì ṣe ìwádìí eléyìí tó lè ṣàkóbá fún ètò ààbò. Ìròyìn ọjọ́ kan rí ló ṣì ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Bala Ofelele nílùú ti Ibadan. iroyin ile okere ile Iran ti kolu agbegbe Bahrain Kuwait leyin ti ile America ju ado loro so ile di na iroyin ere idaraya agbabolu ni cross ti shikilo fun ile Germany lati gbaradi lati koju ile iko ile ti Paraguay a danu duro die na ta ba wa pada de ekun iroyin bo laipe e kaabo pada iroyin ile okere ile America tun ti kolu ile Iran o leyi to di ojo meji bayi ikolu ile America lo kolu agbegbe ti Qasim ilu Shirik ati Bandar Leg leyi ti nkan jagun ofurufu kolu oko oju omi akepo kan ni agbalagba lugbu omi ti Strait of Hormuz ile Iran ni won ti da ikolu na pada si akata ibudo ologun ile America leyi to wa ni Bahrain ati Kuwait pẹ̀lú ìkìlọ̀ pé òun yóò kọlu ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìkọlù náà ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump ti fẹ̀sùn kan ilẹ̀ iran pé ó ti ń jàǹbá àdéhùn eléyìí tó wà láàrin ilẹ̀ amẹ́ríkà àti ilẹ̀ iran bẹ́ẹ̀ ló tún dúnkokò láti gbọ̀nà iléeṣẹ́ ológun parí ìkọlù náà ilẹ̀ israel ló tún ti ń kọlu gúúsù agbègbè ti lebanon tí ó kéré tán èèyàn kan dágbére fáyé pé ó dìgbò ṣe lẹ́yìn tí wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé pẹ̀lú ìjọba ilẹ̀ lebanon kí wọ́n lè fòpin sí rògbòdìyàn láàrin wọn. ní ti eré ìdárayá gbajúgbajà agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù real madrid toni kroos ti ṣèkìlọ̀ fún ilẹ̀ germany láti gbaradì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ikọ̀ ti paraguay àwọn agbábọ́ọ̀lù bíi jamal musaila àti florian watt ló wà lókè téńté tábìlì o pẹ̀lú bí kroos ṣe ń pe àkíyèsí ikọ̀ agbábọ́ọ̀lù náà láti ṣàmúlò ìlànà ọ̀tun nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọn yóò ti kópa kroos ẹni tó ní ìgbàgbọ́ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà láti jáwé olúborí bí wọ́n bá kó gírí mọ́ àwọn alátakò wọn gbogbo èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tó máa lọ ẹ̀jẹ̀ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i ààrẹ tinubu ti buwọ́ lu òfin àjọ tó rí sí ìforúkọsílẹ̀ àwọn ọmọ lílù tọdún 2026 ààrẹ tẹ́lẹ̀ rí olùṣègùn ọbásanjọ́ ti ní ìmọ̀tara-ẹni nìkan àti àìbìkítà ló ṣokùnfà ìfàsẹ́yìn lórí ọ̀rọ̀ àyípadà ojú ọjọ́ lágbàáyé ní ti ilẹ̀ òkèèrè amúwáṣe ti gbọ̀yìn pé ilẹ̀ iran ti kọlu agbègbè bahrain kuwait lẹ́yìn tí ilẹ̀ amẹ́ríkà ju àdó lóró sórílẹ̀-èdè náà ní tèrè ìdárayá a kò ṣàìmúwáṣe tí gbọ̀yìn o bí agbábọ́ọ̀lù ní kroos ti ṣèkìlọ̀ fún ilẹ̀ germany láti gbaradì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé pẹ̀lú ikọ̀ ti paraguay fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo ẹ má ṣe láìkàn sí ìtàkùn ayélujára ti www.splashfm1055.com túnde ọ̀làwọ̀ lọ́lọ́ọ̀tún ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgójú aminat adeto badmus ló ti ń ròyìn ẹ ṣe tẹ́ǹtẹ́ ti gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Quick charge of 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
3: Splash FM 105.5.
4: Your station here is
5: 105.5.
6: From the very beginning, we just saw the world differently than everyone else.
7: Everyone
6: this
7: else
6: was made obvious in all we do.
8: Didn't sit well with some people.
9: What's our plan?
10: Our plan is to keep going on and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
11: Yes. 105.5, The Splash.

lásán o, ẹ sìnkú ìsinmi òní. Èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Èyí tó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí Your Integrity Station Splash 105.5 FM. Ilé funfun Báláú fẹ́lẹ́lẹ̀ nìbàdàn la wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba tí a fi bẹ̀rẹ̀ ètò tòní, ní pàtàkì lórúkọ olóòtú ètò Olúwaṣeun ọmọ Akínọlá àti ọlọ́wọ́ ọdán tí ó ń gba òun wá sílẹ̀ Emmanuel Ọ̀rẹ́ Sanwó àti èmi atọ́kùn Léèrè Ṣítù alágbẹ̀dẹ èdè tí gbogbo èèyàn mọ̀ sí Mídò ló ń kí yín káàbọ̀ sórí ètò tá a pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ, iná là fi ṣíde ètò wa tòní, èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ẹ̀jẹ̀ ń ṣàn lára Nàìjíríà. Àbá ẹ̀jẹ̀ ṣe ní láti máa ṣàn lára Nàìjíríà. Ohun tó túmọ̀ sí náà ni pé nǹkan ò fara rọ ní Nàìjíríà, àfi kí Ọlọ́run nú àánú ẹ̀ kó ṣàánú gbogbo àwọn ọmọ Nàìjíríà káàkiri gbogbo ìpínlẹ̀ 34 tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró ní ìsín, ẹ̀yin olùgbọ́ mi, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbọdọ̀ gbádámú láti bi èkú rẹ̀ nípa gbígbé ojú agan sí àwọn ìka tí wọ́n ń gbé ìbọn káàkiri ìlú láti máa ṣekú pa àwọn èèyàn láti ṣe àwọn ọmọ Nàìjíríà lọ́ṣẹ́ láìnáání pé ẹnìkan jọ́kùnrin, ẹnìkan jóbìnrin, ẹnìkan jọ́mọdé, ọ̀dọ́mọdé, àgbà, tarúgbó. Eléyìí pọ̀ lápọ̀ ju torí Ọlọ́run. Láì ti ẹ̀náání bóyá àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ọmọdé, ọ̀dọ́mọdé, àgbà, arúgbó, lọ́kùnrin àti lóbìnrin, ohun tó wà lọ́kàn tiwọn ni pé bí wọ́n bá ti jí ẹnìkan gbé jàǹtò, owó pàṣípààrọ̀ ẹ̀mí tí wọ́n ń pè ní ránsọ́ọ̀mù, iná làwọn fẹ́ gbà. A wá sọ àwọn mọ̀lẹ́bí tán bá jí èèyàn wọn gbé di ẹni tí ó máa tọrọ owó káàkiri tí owó ó fi lè pé. Eléyìí tó tiẹ̀ wá tún burú jáì, iná ni pé owó ọ̀hún tó bá ti rí tó dẹ̀ tún wá pé pérépéré, wọ́n á ní kí lágbájá, wọ́n máa fi ẹ̀mí ẹlẹ́mìíwé wo máa lọ sínú igbó lọ kówó fún wọn. Igbá ṣe gbá, àwo ṣàwo, kinní kan ṣẹlẹ́dẹ̀ ní pàkọ́ mórí gúnpọ́n mákàlà màgbòyọ gẹ̀gẹ̀ lọ́rùn láyé ọba tó dúdú láyé ọba tó pupa. Ọlọ́run ṣàánú wa wàhálà yìí pọ̀. Èyí nìkan kọ́, báwo ni iṣẹ́ ẹ̀pa gbígbé sùmọ̀mí ṣe wá di nǹkan tó ń gbilẹ̀ bí ọ̀wàrà òjò lórílẹ̀-èdè Nàìjíríà? Ọlọ́run bá wa ran àwọn aláṣẹ ìjọba wa lọ́wọ́, eléyìí ti pọ̀ lápọ̀jù. Ta ni àwọn èèyàn náà tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ikọ̀ agbébọn agbésùmọ̀mí ajínigbé, débi pé ṣíṣekú pa àwọn ènìyàn, àtọkùnrin, àtobìnrin, àtọmọdé, àtọ̀dọ́mọdé, àtàgbàlagbà ló wá múnú wọn dùn sóyẹ kórí bẹ́ẹ̀? Fífi tìpátìkúùkù gba owó pàṣípààrọ̀ ẹ̀mí ránsọ́m lọ́wọ́ mọ̀lẹ́bí gan ará ọ̀rẹ́ tí wọn ò ní gá tán sì nígo, wọ́n máa wá sáré káàkiri. Àtojúlùmọ̀ àtẹni táàmọ̀ tó bá ti jíyàn gbé báyìí, owó ló kàn. Ọlọ́run má ṣe jẹ́ kí èṣù ó ṣe wá mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ibi tí èṣù bá wa dé àsìtáánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé ní Nàìjíríà, eléyìí náà tó gẹ̀. Báwo ni àwọn ènìyàn ọmọ onílé ọlọ́nà yóò ṣe sá kúrò nínú ilé tí wọ́n ń gbé tó wá di pé igbó onígbó ni wọ́n fi ń ṣe ilé káàkiri? Ẹ̀dọ́nà ṣé kì í ṣe pé nǹkan kan jẹun lórí wọn ṣá? Ẹ fi inú ilé yín sílẹ̀, ibi tẹ́ ti sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ẹ tún wá ń kó lọ sínú igbó níbi tí ejò olóró wà, ẹranko búburú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
afi ki Olorun nu anu e ko la Nigeria koja oro lotu lati ikani omo Oluwabi splash 105.5 fm ile funfun bala o felele ni Ibadan ibe lati nkan si yin lorilede Nigeria bawo wa ni awon eyan omo onile olona yo se sa kuro nu le ti won to wa je pe igbo onigbo ina ni won gbe titi di oganjo oru ibe yen gan ni won fi sele ah eye awon eyan mi se gbe nitori pe won o ni mo o to oro ni pe akude ti wo igbe aye orilede Nigeria nipa ti igbese aye awon eniyan ati nipa eto suna omo Nigeria biere biere awon ika eniyan won yi won si wa so ara won di ironu gbo awon agbesumo mi awon ajinigbe ti won fi tipa ti kuku ji awon eyan gbe ati kukuru ati gigun atomode atagba atokunrin atobirin o di joa won ti di ara gbo awon to ba ko si won lowo won ti di eronu gbonu ni eye eyan wa olorun oba maje afese ko maje arin arin fese si o maje akolu awon eyan won maje apade won o hey gbogbo won wa nfi igbobora bi aso egbo se olanre waju ni ka pele yin ni abi olanreyin e duro na eyin olugbo mi ta jo ngbadu eto yi oro lootu lati splash 105.5 fm ile fufu balao felele ni Ibadan ojo wo wa ni Nigeria fe bo lowo wahala ijinigbe igbesun mo mi ipani ni pakupa iwa odaju ah ile ipo olon sanu won wa sa lo sinu gbo inu gbo ni won fi sele nti won awon na won ti di ore eranko nu ni ore anjo nu ore ejo ejo afayafa bo lawon eyan ti ngbenu gbo se lati ni ero rere lokan won a fi ero ikalasan la se ngbadura wi pe ki olorun na anu e ki o fi anu re bo wa lorilede Nigeria won ni awon eyan mi se gbe tori pe won o ni mo awon eniyan mi won ko imole sile won wa nsa lo sinu okuku aye nibi ti orun ti npa won tojo nro ti ejo eranko igbe ti n ba won sore ninu okukun biremu biremu afi ki olorun ko ba wa fi opin si gbogbo wahala lori aisetu abo aisi isinmi aile sun asun fori lesuka ni Nigeria kolohun ko sanu wa oro lotu lati splash 105.5 fm ile funfun bala o fele la wa ni Ibadan oro hun o buru jai debi pe egberun marun ati orin le rugba odin mejo ta le pe ni 5272 ni awon eruku ti se kupa lorisirisi ona ni Nigeria yi laarin osu marun akoko odun 2026 yi eyi gan fidi e mule pe ninu ipayin keke ni ogun logbo awon omo orilede Nigeria wa ba se nsoro yi nitori ipenija aisi eto abo lorilede Nigeria ko je kikaluku eyan ko le sun ko fedo lori oronro eduro na eyin olugbo mi nibo wa la fe bayara ja bayi pelu aisi eto abo aile sun ka fori lesuka gbodo nroso aisi fokan bale aile rin falala laarin ilu aisi fokan bale iberu bojo laaro losan nirole lale afi ki olorun ko gba wa o ka ma gbagbe ipayin keke ka ma sare jana jaran lasiko ta wa yi to se pe ti tariro oro aje iyen tun wa nle to koro bi jogbo ojo wo wa ni awon omo Nigeria nile loko fe gbadun emi ara won pelu bi awon kan se nfi eje eyan bi ti won we lojojumo

ọ̀rọ̀ olóòtú láti splash ni o 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ńbàdàn 105.5 FM splash ló ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn wa ọjọ́ wo la fẹ́ bọ́ lọ́wọ́ ìpayín keke àìsètò ààbò ní nàìjíríà bí ẹ wà lẹ́nu ìrìn àjò nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yín ń ṣe lẹ̀rú máa bàyàn wàhálà ni bí ẹ lọ sí gáréèjì ọkọ̀ lọ́rẹ̀ wọ mọ́tò akérò láti ìlú kan bọ́ sí ìlú kejì ẹ lè mọ awakọ̀ tó tilẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú àwọn báńdíìtì dìtìdìtì pẹ̀lú àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé àtàwọn aṣekúpani àfi kí ọlọ́run kó là wá ṣà lórílẹ̀‐èdè nàìjíríà nítorí kò sí ìfọ̀kànbalẹ̀ kankan mọ́ o kódà gan béèyàn bá rìn lọ lójú títì ó ṣe pàtàkì pé kí olúwa rẹ̀ kọ́ máa wẹ̀yìn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan òkan mọ́ bàárà ga bú ẹ̀ látẹ̀yìn ọlọ́run ṣàánú wa eléyìí èṣọ́rọ̀ àwàdà ohun tó ń bàyàn lọ́kàn jẹ́ là ń sọ yìí àfi kí ọlọ́run kú ṣàánú wa kó bá wa fòpin sí rúdurùdu kò bá olè àìsètò ààbò ìwà ìkà tí ò jẹ́ kí àwọn èèyàn gbádùn ayé wọn mọ́ bíi ti tẹ́lẹ̀ kẹ́jẹ́ ó máa ṣàn lórílẹ̀‐èdè lójoojúmọ́ ó ṣe ní láti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a ṣèràwọ̀ abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ èyí tó pe àkọlé rẹ̀ ní gbogbo àgbáyé ló ń la ìṣòro àṣìlò oògùn olóró kọjá bá a ti ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ ti ẹ̀ rántí pé a ti sàmì àyájọ́ ọjọ́ ìgbógun ti àṣà lílo oògùn olóró nílòkulò lágbàáyé nínú ọdún tá a wà yìí àti ìwà burúkú ṣíṣe fàyàwọ́ oògùn olóró jákèjádò àwọn orílẹ̀-èdè àgbáyé bákan náà èyí tí wọ́n pe ẹṣin ọ̀rọ̀ rẹ̀ fún tọdún yìí náà ní ìṣòro tó rọ̀ mọ́ oògùn líle ní lílò káàkiri àgbáyé eléyìí gan tún dákún wàhálà ìjínigbé máa gba owó pàṣípàrọ̀ ẹ̀mí lọ́wọ́ mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n jí gbé ìwà ìkà ìṣekúpani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòótán àwọn nǹkan méjèèjì tá a mẹ́nubà wọ̀nyí ó wà lára àwọn nǹkan tó ń dá ìṣe òun òṣì sílẹ̀ àìríṣẹ́ ṣe àìlè takútú lójú kan náà bí adágún odò níbi tá a bá wà àìrí kan ṣe kan àìrọ́wọ́ yọ àti ìdojúkọ ètò ọrọ̀ ajé gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà ọ̀rọ̀ olóòtú láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn ẹ jẹ́ kí n ṣe pápápá kí ètò tòní kó máa lọ sí ọwọ́ ìparí ṣùgbọ́n kí n tó ṣèyàn ṣá ẹ̀yin tí ẹ̀ ń gbádùn wa lónìí ọjọ́ Àìkú Sunday ńbo lẹ wà tẹ ti ń gbádùn wa ẹ dákun ẹyin èèyàn tẹ bá ń tẹ̀lé mi pẹ̀lú kò mú òkun ọ̀rọ̀ tá ń gbéyẹ̀wò yìí tẹ bá jókòó ń bìkan ẹ máa wẹ̀yìn o tẹ bá ń lọ lójú títí ẹ máa wẹ̀yìn o ẹ wo wájú ẹ wo ẹ̀gbẹ́ kínní ẹ wo ẹ̀gbẹ́ kejì ọlọ́run ṣaláàbò kálukú wa o ẹ jẹ́ kí n ṣíraayẹ ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the nation ọ̀sẹ̀ tó kọjá lọ wò ní pápápá kó tó di pé a mú ètò tòní ọ̀rọ̀ olóòtú wá sí òpin lákọ̀ọ́kọ́ ná abala méjì ni ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the nation pín sí fún ti ọ̀sẹ̀ tó lọ yìí alákọ̀ọ́kọ́ ni ìgbé ayé bàbá dáadáa kọ́lá oyè wọ̀ àgbà òṣèré eléré orí ìtàgé máa ní bàbá tó gbokùn tó tún gbárawọ̀ kọ́lá oyè wọ̀ o bàbá ń bẹ nílé ní àbúrò.

àwọn ló ń polówó ọjà, àwọn ló ń tọpinpin ètò gbogbo tó ń jáde láìrí wípé kò sí ìdíwọ́ kankan nínú àwọn ètò náà. A kí ẹ̀yin náà o, a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin náà tẹ farabalẹ̀ gbádùn ètò wa ọ̀rọ̀ olóòtú. Lágbára lọ́wọ́ Ọlọ́run, a tún ní àǹfààní láti pàdé ara wa pẹ̀lú ògo Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ ọjọ́ Àìkú Sunday ń dédé aago kan ọ̀sán. Lórúkọ olóòtú ètò yìí Olúwa Ṣeun ọmọ Akinọlá àti gbogbo àwọn tó lọ́wọ́ sí àgbéjáde ètò yìí, lérè Ṣítù Mídò Mídò alágbẹ̀dẹ èdè lórúkọ tèmi, a tún máa pàdé tó bá di ní ọjọ́ mẹ́jọ. Pẹ̀lú ògo Ọlọ́run ni o, ẹ ṣe gan tí ẹ̀ ń gbọ́ wa, Splash la wà nìbàdàn, ẹ kú kalẹ̀.

0: bíbi tágbò méjì bá ti ń fi wo olùwo gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rọ́jú láyà ń pe sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀ lòlùwẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sport tó ti gbàdàgbà ó ta kọ́fàdànù pẹ̀lú bá a ṣe ń ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́ gbẹ̀nà ojú ẹ̀. Níbi táwọn olùyànnànà ó ti jọ mọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá ẹ̀yìn aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti jẹ̀gbádùn abala gbéná wojú ẹ̀. Kíni máa fà á já olórí sport máa já wa lọ jọ.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Flash FM 105.5.
3: Health check with Tumilara.

0: Flash FM 105.5.
1: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ òmọ́ ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ò gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
2: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
3: Arena Jino Silemi.
4: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
5: Akábala tó jẹ́ kí n máa bòrúyá pẹ́.
4: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, eléyìí tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Charlatan Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nínú mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níranlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime.

0: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tà ti gbẹnu sí kàṣí ẹ̀ léraléra lóní bá tún bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí ìyẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazé Cashport ìyẹn gan lọ fàáfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀. Kàṣí ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣí ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káṣíẹ̀, ọmọ mo ti káṣíẹ̀. Ìyá kékeré òun lálẹ́.
1: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
1: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mọ owó, ẹ mọ̀ pé kò lè dọ́ ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.

0: Tearless saints lack devotion to the Lord Jesus.
1: Ọpọlọpọ àwọn tó pera wọn lẹ́nìyàn mímọ́ ṣùgbọ́n tí wọn ń ronú bí àwọn ti jẹ́ ẹlẹ́sẹ̀ tó irú wọn ni fara wọn jẹ fún Jésù Olúwa.
0: When have you last wept over your sinfulness in the corrupt depths of your inner self?
1: Ọ̀rẹ́ wa, ńgbà wo ni o ti ronú nípa ìgbé ayé ẹsẹ̀ tó ń gbé tọkàn rẹ bàjẹ́ tí o bú sẹ́kún tó ń tú ọkàn rẹ jáde níwájú Olúwa gbẹ̀yìn?
0: Do you kiss his feet as the sinner you are, or do you recline at his head in deceived acceptability?
1: Ǹjẹ́ ìwọ rẹra rẹ sílẹ̀ nínú ìrònú pìwàdà níwájú rẹ̀ bí àbí o sì gún bí ọrùn síbẹ̀ ń wò wípé àbúrú tó bí a ti ń wí ẹ má bà wá ló kọjẹ́ mọ́?
0: Or worse yet, do you command the Lord as if he were your small errand boy?
1: Àbí ǹjẹ́ ìwọ jẹ́ onígbòkègbodò bíi ti màtàbí tó sì jẹ́ wípé ní gbogbo ìgbà ló máa ń rò wípé kódà o lè pàṣẹ fọlọ́run gẹ́gẹ́ bí ọmọ àpèránṣẹ́ rẹ.
0: Judas the betrayer kissed the Lord but not his feet.
1: Mo gbàgbé o, Judas Iscariotu ọmọ Simoni tó fi Jésù hàn, ó fi ẹnu ko Jésù Kristi ṣùgbọ́n kò fi ẹnu ko ẹsẹ̀ rẹ̀.
0: He later felt remorse but shed no tear.
1: Ó sẹ́ Jésù, ó tà á, ó gbowó dàpò, ṣùgbọ́n omijé ò yọ lójú rẹ̀.
0: He had a form of godliness but denied the power thereof.
1: Lóòótọ́ ló ní àfarawé ìwà bí Ọlọ́run àwọn èèyàn rí sí ọmọ ẹ̀yìn ṣùgbọ́n ó ti sí agbára tí ń bẹ nínú ìwà bí Ọlọ́run.
0: Judas appeared outwardly as a disciple but he was not.
1: Bí a ti ń jọ ń lọ káàkiri tí ń tẹ̀lé Jésù làwọn èèyàn rí mọ́ wọn wípé ara rẹ̀ ni wọn jọ wà papọ̀ ní ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n kì í ṣe.
0: Psalm 2:12, kiss the Son, lest he be angry and you perish from the way.
1: Orin Dávidi orí kejì ẹsẹ̀ ìkejìlá, ó ní fi ẹnu ko ọmọ ní ọ̀nà, kí inú rẹ̀ ó má bàa ru sí ọ, kí ìwọ kí ó sì parun ní ojú ọ̀nà.
0: Tears and kisses are not optional.
1: Omijé àti ìfi ẹnu ko ẹsẹ̀ Jésù, ó jẹ́ ohun kò ṣe má ní fún ọkàn tó bá ronú pìwàdà.
0: One abides a Simon, or worse yet, a Judas, in their absence.
1: Bí ẹnikẹ́ni bá sì kọ̀ tí ò ní omijé ìrònú pìwàdà lójú, irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ Simoni àbí kí ó jẹ́ Judasi.
0: There is no forgiveness apart from them.
1: Ẹ sì mọ̀ wípé láìsí omijé ìrònú pìwàdà àti ìfẹnukọ ẹsẹ̀ Jésù ní ìrẹ̀lẹ̀ kò lè sí ìdáríjì ẹsẹ̀.
0: You will love but little if at all.
1: Bí o bá ní nǹkan wọ̀nyí, o ní nífẹ̀ẹ́ Jésù Kristi rárá bí ti wù ọmọ.
0: Dear listener, how much is the Lord Jesus worth to you?
1: Ìwọ olùgbọ́ wa, báwo ni Jésù Kristi ti ṣe iyebíye tó lójú rẹ?
0: What occupies the inner workings of your heart?
1: Kí ni ìgbòkègbodò ọkàn rẹ já sí?
0: Are you devoted to the one necessary thing in life?
1: Ǹjẹ́ ìwọ fi ara rẹ jẹ fún ohun kan tó ṣe pàtàkì jùlọ nínú ìgbé ayé ọmọ ènìyàn bí?
0: It is left for you to decide. No one can do that for you.
1: Ó kù sọ́wọ́ rẹ o láti pinnu èyí tí o fẹ́ ṣe nínú méjèèjì, ẹnìkan ò lè pinnu fún ọ.
0: Devotion to the Lord Jesus is neither automatic nor is it by force.
1: Ìfaraẹnijìn fún Jésù Olúwa kìí ṣe ohun tí kàn máa dédé máa sọ gírígírí nínú ọkàn ènìyàn, bẹ́ẹ̀ kìí sì ṣe ohun tí à ń fipámúni ṣe.
0: Luke 10:42, one thing is needful.
1: Lúùkù orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógójì, ohun kan ṣoṣo ló ṣe pàtàkì jù.
2: Thank you for joining us today on Jesus the Light.
1: Ẹ ṣe tẹ́ tún darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nìmọ́lé ayé.
2: We love to hear from you.
1: À ń fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can text your question or comment to 070-33-27-5055.
1: Ẹ lè fi ìbéèrè yín ṣọwọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-33-27-5055. 0027-275455.
2: So until next Sunday at 7 p.m. on Splash FM 105.5.
1: Nítorí náà, ẹ tó pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ láago méje alẹ́ lọ́jọ́ Sunday lórí iléeṣẹ́ rédíò Splash FM 105.5.
2: The doer of the world are not hearers only, deceiving your own self.
1: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má ṣe jẹ́ olùgbọ́ lásán kí ẹ sì tan ọkàn ara yín jẹ.
0: Southwest, this is Jesus the Light.

0: ẹ̀yin ọmọ ọlọ́run òní tó jẹ́ 28 ẹ kí ẹni bàbá ò mà ṣe ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ìwọ ni ọba tí ò yí padà tó ń yí ohun gbogbo padà ó ṣe o tó jẹ́ irí sunday tó kàn nínú oṣù ẹlẹ́ẹ̀kẹfà bó o ṣe juwọ́ sí yẹn kí ẹ̀mí mímọ́ kọ́ tẹ́wọ́ gba ọpẹ́ rẹ̀ hallelujah ńlá mẹ́jọ láàkè pẹ̀lú ògo méjì somebody shout it hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mefa ogo ogo ogo ogo ogo ogo fun messiah ogo ni fun jesu loke ohun eyo omo olohun ni agbara eni to ni aye atohun ni ago mesan ni ola ni monday ola monday ni jesus city ẹni tó bá gbọ́ bóyá first time tó gbọ́ rí ẹ̀mí olúwa ní ká pàdé ó ní kí n mọ̀ọ́mọ̀ gbé ọwọ́ lé àwọn ènìyàn kí n gbé ọwọ́ lé wọn ní jesus city ọ̀ràn mi ń ṣe lọ síbẹ̀ ká sì jọ yí ipò lẹ́ẹ̀kan ọ̀wọ́ tá à ń lọ sí ibẹ̀ náà nìyẹn ẹnìkan ní mi ò wá mọ jesus city kò mú tó bá ṣe pé bàdàn lẹwà tẹ ti ń gbọ́ mi láti ìwo road ó ní kẹ́ ẹ ti wọ mọ́tò straight tó ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọkalẹ̀ níyànà kò yí powerhouse wa nìyẹn ilé agbára bíbélì ní orúkọ olúwa ilé èso agbára ni olódodo sáwọbẹ ó sì rí iyì jesus city ìlú tí jésù fúnra ẹ tẹdó ilẹ ìyanu ní agbára ọlọrun á wà nbẹ ní ọ̀la ní ago mẹsàn géré ìgbà tí ó bá fi di 11 sí 11:30 a ti parí tá à ń ṣe ń bẹ a yípo lẹ́ẹ̀kan ṣoṣo that's number one number two ẹ̀mí olúwa sọ pé bàbá kí n gbọ́wọ́lé ẹ̀yin ọmọ ọlọ́run bó ṣe mọ wáyé lẹ́ẹ̀kan nìyẹn mí mọ bí ogun yẹn ṣe le tó ẹ̀yí mẹ́jẹ̀ ń fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ń wò bí màmá ẹ̀ bá lè ṣíde ẹ jẹ́ àfi màmá ẹ̀ ṣíde kákan ṣe ní sísẹ̀ǹtẹ̀lé lágbára ẹni tó láyé àtọ̀run.
1: Orúkọ mi Labọ́sẹ̀dé, èmi ni ọmọ ọjọ́ yìí lórí afẹ́fẹ́. Oore tọ́lọ́run ṣe fún mi, mo ti ní ìdádúró nígbà tí mo ti bí ọmọ mi àkọ́bí mi ní 12 years.
0: 12 lọmọ yẹn ti pé ọjọ́ orí tí mo gbé láàárọ̀ yìí.
1: So nígbà tó di last year, arúgbó ọjọ́ February. So mọ́mì mi ló introduce the program.
0: Sẹ́yìn ni mọ́mì wọn. Ẹ ṣe rere.
1: So mo ṣáà sọ fún wọn, mo ní mọ́mì. Ó gbà mí pé mo fẹ́ lọ sí arúgbó ọjọ́ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. So mo ṣàgbọ́ program kan náà, tẹ́nìyàn kan náà ṣe testimony nǹkan tí mò ń pass through níjọ́ yẹn. So ìgbà tó di arúgbó ọjọ́ gangan bíbi àti wọ́n ṣe wá sí.
0: Ẹ̀yin náà wá bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ nìkan ìwọ náà wá bẹ́ẹ̀.
1: Mo ṣe wá sí Jesus City nìyẹn. Ìgbà tí mo ṣàdébẹ̀ mo dúró gbogbo àdúrà tá à ń ṣe mo ṣe. Ìgbà tẹ́ni ká jáde pé ká fi ọrẹ sílẹ̀ lórí ibi tó ń ṣe lọ́wọ́ so mo jáde mo donate mo ṣàjáde mo gbàdúrà yìí ní ká lie down ká ṣe gbogbo everything ni mo ṣe ọjọ́ yẹn gan àrí mọ́tò tó yẹ pé apẹ̀ka tó dé mo ṣàṣọ fọlọ́run pé first time tí mo wá gbà mo fẹ́ jẹ́rìí mi ò fẹ́ mú ọdún yìí jẹ ọlọ́run ṣe fún mi so kò kọ́ oṣù yẹn ìgbà tó máa di march ni mo lọ ṣe test mo rí pé ọlọ́run ti gbọ́ àdúrà mi.
0: Lẹ́yìn ọdún méjìlá kí ló kọ ọmọ yín.
1: Olúwa sì ń dára.
0: Olúkọ ọmọ mi ohun tó rẹ̀ o n ti ń jẹ́ apẹ́pin tí mo ní o.
2: That is why we gather together.
0: Ẹ jẹ́ wá bí màmá yìí ẹ̀mí ló mọ wá gbọ́wọ́lé yín.
1: Ẹ gbọ́wọ́ lé mi o ẹ gbọ́wọ́ lé mi gbogbo bí mo ṣe máa ń gbọ́ lórí program lórí.
0: Ṣé mo ti ẹ̀rí yín rí gan.
1: Ẹ rí mi.
0: Ẹ dúró wájú mi báyìí.
1: Ara sà.
0: O nílò kó o dúró ṣé gbogbo àwọn tí ń kígbe máa bọ̀ wájú wòlíì o nílò yẹn ọlọ́run ò ní ọmọ ọmọ ọmọ ọlọ́run ní ọ́ dá jésù mo nìkan ní máa ń fúnyàn ní ìyanu gbogbo wòlíì tó ti lọ bá níṣẹ́ àti gbogbo ohun tí wọ́n dì fún ọ evidence dà àwọn òdu ohun wájú mi fún ọjọ́ kan rí ọ̀rẹ́ o lẹ́yìn 12 years olúwa sì ń dára àbára àwọn tí ń wojú olúwa fún ọmọ ń bí. Àbáwọn kan fẹ́ owó. Ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe máa wí onílù. À ń gbẹ́

0: gbé lọ ẹjẹ ń wọ àwọn tí wọn fi ọmọ àtọwọ báyìí lọlúwà wí ọyà gbàtì ẹ náà kí ọlọrun kó wu ọmọ yìí in Jesus name
1: gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ ṣe alábàápàdé mi ní agbára ẹni tó ní ayé àtọhún ní aago mẹsàn ní ọlá ní monday ọlá monday ní Jesus City ẹni tó bá gbọ bóyá first time tó gbọ rí ẹmi olúwa ní ká pàdé ó ní kí n mọ̀ọ́mọ̀ gbé ọwọ́ lé àwọn ènìyàn kí n gbé ọwọ́ lé wọn ní Jesus City ọ̀ràn mi ń ṣe lọ síbẹ̀ ká sì jọ yí ipò lẹ́ẹ̀kan ọ̀wọ́ tá à ń lọ sí ibẹ̀ náà nìyẹn ẹnìkan ní mi ò wá mọ Jesus City kò mú tó bá ṣe pé bàdàn lẹwà tẹ ti ń gbọ mi láti ìwo road ó ní kẹ́ ẹ ti wọ mọ́tò straight tó ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọkalẹ̀ ní yànà kò yí power house wa nìyẹn ilé agbára bíbélì ní orúkọ olúwa ilé èso agbára ni olódodo sáwọbẹ ó sì rí iyì Jesus City ìlú tí jésù fúnra ẹ tẹdó ilẹ̀ ìyanu ní agbára ọlọ́run á wà ń bẹ̀ ní ọ̀la ní aago mẹ́sàn géré ìgbà tí ó bá fi di 11 sí 11:30 a ti parí n tá à ń ṣe ń bẹ̀ á yípo lẹ́ẹ̀kan ṣoṣo that's number one number two ẹ̀mi olúwa sọ pé bàbá kí n gbọ́wọ́lé ẹ̀yìn ọmọ ọlọ́run bó ṣe mọ wáyé lẹ́ẹ̀kan nìyẹn mí mọ bí ogun yẹn ṣe le tó ẹ̀yìn méje ń fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bó ọ̀bá wa mọ bó ṣe wọkọ̀ ẹ lè wá sí wẹ́mà ẹ ra àwọn mọ́tò wa ohun tí ẹ̀ tún ní wọ́n.
2: Orúkọ mi ni Ọdún Ayọ̀.
0: Mo like voice yẹn.
2: Ọmọ orí ìjọ afẹ́fẹ́ ni mí. Is a friend of mine láti UK. Olo introduce ìpè yìí.
0: Láti UK lọ́nlọ́n.
2: So mo ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá mi going to 25 years tí mo ti ń bá àwọn èèyàn ṣiṣẹ́ káàkiri. So after ìgbà tí mo gbọ́ ìpè tó send ìpè sí mi fún 2 weeks after 2 weeks bó ga mi tí mo ń bá ṣiṣẹ́ Lábújá bó ṣe ní àjọ máa travel out o. Mo ní travel.
0: Ó lẹ́jọ́.
2: Àjọ máa travel out of country. Mo ní mo ní èmi nìkan tán. Ibi tí ràn mí ò dé rí. Ọ̀rẹ́ mi yẹn ó ṣe bí ọmọ ìyá sí mi ni. In fact mi ò tiẹ̀ mọ̀. So after ìgbà tí mo dé láti Abuja, mo máa ń sọ Lábújá pé Ọlọ́run ò mo fẹ́ kí n wá sí Jesus City mi ìdé bí rí mi ìdé bẹ́ẹ̀ rí pé kémi náà lè máa sọ̀lọ́. After that Ọlọ́run náà ṣàṣì crèch ti tèmi náà ó ṣì fún mi.
0: O sí.
2: Crèch fún mi.
0: Ẹ ti ní school báyìí. Ìjọ ló wá lówó mú yín travel.
2: A ti lọ a ti dé.
0: Ìlú wo?
2: Kenya. A lọ sí Ethiopia from Ethiopia to Kenya.
0: To Kenya.
2: 5 years, yes.
0: 5 year visa.
2: Yes, after that, ọmọ mi náà travel.
0: Lọ.
2: Bẹ́ẹ̀ni. So after that, ọmọ mi kan náà ríṣẹ́.
0: Màmá ìmọ̀ sọ tẹ́lẹ̀, skul yẹn yóò di ńlá. Kí ẹ̀mí mímọ́ kó mí sí. Bà ṣe jí ò ní wọbẹ̀. Ìgbà tẹ́ bà tó jáde fún testimony mi, greater and higher.
3: Amen.
0: Higher testimony. Bọ́ ọ bá bá wọn ṣe àmì wọn á fún ọ ní tiẹ̀. Kí gbé èmi lọ́kàn. Ẹ wá sọ wọ́n báyìí. Ẹ ṣe báyìí. Wò bí mo ṣe ṣe.

0: bẹ́ẹ̀ni ìfẹ́ tí o lẹ́tàn ló yẹ kájọ máa fi lo kájọ máa ṣe àwọn ìfipá ìfẹ́ burúkú àwọn ìfẹ́ ìyá àwọn ìfẹ́ ọ̀ràn báhùn ẹ dákun ẹjọ́ ẹ jẹ́ ká yẹ wọ́n jù sẹ́gbẹ́ kan ẹ jẹ́ kájọ ní àjọ tó níronú pìwàdà ni àkọ́rọ̀ ìfẹ́ wa kó lè ba àtọ́jọ́ ọ̀rọ̀ ìfẹ́ wa kó lè ba kalẹ́ bẹ́ẹ̀ni adékunlé elépo wa dúpẹ́ ní ọwọ́ yín mọ̀nsúrù ogunṣọlá akóredé ẹ ṣeun gan ni o aláàjì babangida wà ń bẹ̀ wọ́n dúró tán ṣe rivrasak gbẹ̀ngà fish adúpẹ́ ní ọwọ́ yín prophet olúwa pẹ̀lúmi adékunlé kábíró ọmọwùmí adébáyọ̀ olamike ọmọ ìbílẹ̀ johnson dinobo ogunṣẹ́ ìtọ́ ìmá fújẹ peter akínwálé fatai adúpẹ́ ní ọwọ́ yín o hello.
1: Àìbíyá
0: ẹ mà kálé olùṣọ́ o. Rasaku weekend. Tí mo bá yín dáadáa. Olúwa ṣeun.
1: Èyí mo fẹ́ dájú lálẹ́ yìí, èyí kò kọ́ sọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀.
0: Ok.
1: Irresponsible man yóò ní fẹ́ ìyàwó ẹ̀ bá tójú ẹ̀
0: dáadáa.
1: Èyí. Ẹ̀dẹ̀ ara ìtòlú tó kò rí fẹ́ tọ́jú obìnrin ló respect. A good food, taking good care of the family. Now, a year can't pass that should be pity. A war tamper happened to Judah. The Roman Babal called this Judah Jeffrey Tamper.
0: Many.
1: But one actually got hurt. Only Judah, Lord, Judah, the axe for a bit of waiting to buff it. Mo wà fún ẹ. Ẹ bó tẹ lọ́rùn ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí o bá tẹ lọ́rùn yóò pàdé sẹ́gbẹ́ kan yóò sùn ló fún ní yóò dẹ̀ kúrò bẹ́ẹ̀. O sì tún ẹ̀ wí pé báyìí spice basa my dear sister kì í ṣe obìnrin nìkan. Ọkùnrin náà gbọ́dọ̀ ṣiṣẹ́ láti tẹ ìyàwó ẹ̀ lọ́rùn.
0: Àbí.
1: Ìyàwó táyà gbọ́dọ̀ ṣe tán láti tẹ ọkọ̀ lọ́rùn. Wọ́n ní ọ̀tún wẹ̀ òsì ní ọ̀tún.
0: Ó máa ń jẹ́ kọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ ká gbìyànjú láti tẹ̀rẹ̀ àwọn lọ́rùn. Ẹ náà gbọ́dọ̀ sí bí a lè ṣe ìgbàdé rẹ̀spẹ̀tì bá ti wà bẹ́ẹ̀. Ṣé ìkan ọjà bàbá tó tẹ̀lé ẹ̀kan tó níyàwó àdídíyàwó ọkọ̀. Don't expect me to love a person to a stubborn.
0: Ẹ wo tí máa gbọ́ àwọn nǹkan míì báyìí olùsọ mo máa ń wò pé báwo bí báwo làwọn yẹn ṣe ń cope.
1: My dear sister, you don't expect me to give you what I have when you are not ready to give me yours.
0: Àbí.
1: It's a matter of give and take. Tó bá ti respect mi, mi no respect
0: mi. Àbí kí ló dé.
1: Yẹ́nì. Sorry to say this, ọkùnrin àti obìnrin ni wọ́n ń tún ìdí ó fẹ́ ṣàkíndé. Àìdá ọ̀làjú kí ó ṣe àgbègbè ẹ̀yìn kan. We equal right. You don't preach equal right in marriage. Kí ni bèbè ìwé? Ó jẹ́ ọkọ lórí ayá bí kìí ti jẹ́ ọkọ fún ìjọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bàbá mi, I am going to sincere with you. Anybody tó bá pọ̀ mí lé ọyàn ọ̀gbọ̀n díẹ̀ dára fún.
0: Bẹ́ẹ̀ni.
1: Báyọ̀ ní ọ̀tí fún wẹ́ẹ̀mì báyìí tọ́jú fún kẹ́ bá fún mẹ́tọ́ yìí ó lọ́ọ̀ fún yìí padà. Ṣùgbọ́n tó wọ́pọ̀ kò wọ́pọ̀ lẹ́nu ìjọba ìjà yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀gá ìjọba ìjà ìjà sódì. And many people don't give us, they don't have what to give. Kò sí ibi jọ́sí. Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ìfẹ́ àti ìwọ́sọ̀fẹ́ nìkan gbọ̀n fún ọ̀fà ìwúte kọ̀. Ìfẹ́ ká bá sọ̀rọ̀ ìfẹ́ àtijọ́ ni kò sí ìfẹ́ mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Kò sí ìfẹ́ mọ́ lọ́wọ́lọ́wọ́.
1: Ìfẹ́ pípẹ́ ìdílówó àbáyé àṣìṣà.
0: Olùsọ̀bẹ̀rẹ̀ ìfẹ́ sì wà lápá ibi tó wà o.
1: Ọlọ́ọ̀bá yẹ kọ́ àwọn tó ṣe parọ́ pé ìfẹ́ wà wọ́n ìfẹ́ gba wọn ní ìjírí. Àlàáfíà
0: ló ń ṣe ọgbọ́n ìdáyé. Olùsọ̀. Oh, my baby, I'm going to share what I do. 0706949 3000. 0706949 3000. Oh, no, you're a joke, but you're a joke, KG. 0701 44 75770. Or joke, I'm a JG. To just say, 0706949 3000. Tabi ojo pe ikeji ni 0701447570. Ben a ma se eni alafibo ni a ma se ani ale oni eja ra ma se ba ni alafibo a ma se alafibo la ra ma fi se wele ben ni alafibo la fi se bo se nlo ben na la so ra ma se were de were bayen. So eyin na je ka wa wo iru nkan beyen e wo ipo ti o le de e ja wo bi nkan ba nlo be ni bo lo sese ko foriso bo lo sese ko foriso tori pe kini oko ti a file ta mojuto iyawo ta fi sile a mojuto ile ta file a mojuto omo ta to binu marriage yen a mojuto ki wa la wale aye ta wa se ngba na o tori ko ye mi to oni eka le o olotu esiku eto oruko mi ni olaniyan ma je kodun mi lati ipetumodu eku ise olorun yo ma ran yin lowo o e jowo iyawo temi gbogbo ipa ti mo ni ohun ni mo nsa sugbon ojojumo aye bi ko ma ba mi ja ni o ma nse be ki gboran si mi lenu e jo kini mo le se si oda e se gan ni e iyawo nti o gboran ẹyin ti sọnsin ẹlẹ́yìn ṣe dáadáa sí wọn ẹ jẹ́ kí àwọn ẹbí wọn tàbí ẹbí yín kan bá yín dá sí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kan bá yín dá sí kálàáfíà kó lè bá jọba tó ń bá dá sí tán kò lè jẹ́ ti bàbá tọmọ kó má láàlá àbúrò ni ọkọ lọkọ máa jẹ́ kọkọ má ju gbóńkóró báyìí lọ ọkọ ni o bẹ́ẹ̀ ni n tọkùnyàn bá dẹ̀ fẹ́ onìyàn máa bá fẹ́ àbí tó bá yípa àyípadà máa wọ èèyàn sọ fún ni pé babe tẹ ká dẹ̀ ṣe báyìí o ṣe ka ṣe báyìí o ṣe ka rìn báyìí tó bá jẹ ọkùnrin tó náà fẹ ìyípadà tó fẹ ìtẹsíwájú fámìlì ẹ o náà máa lis ten to his wife àbí bẹ́ẹ̀ kọ́ ni o náà máa dúró máa gbọ́ a tún consider pé òkè ìta wá ṣe báyìí ta bá ṣe báyìí nǹkan máìdẹ jẹ́ ka tún gbé báyìí jẹ́ ka tún rìn báyìí ṣe understand so it's not like pé ẹ kàn wọ́n pé kí ni o fẹ́ to help with you ọkọ wèrè wo nìyẹn under my abeg kó ṣì lọ ọkọ tọkọ ni wọ́n ni ọkọ tí olówó dání no ẹ gbàgbé yẹn ṣé ẹ jẹ́ kán fún yín lówó ń gbà náà kán má ṣe tibítibí pẹ̀lú yín ṣó máa tẹ́ wa lọ́rùn àwọn obìnrin ò lè fògùn gbà kẹ́ra lé kẹ́ẹ̀rọ̀ náà kẹ́ẹ̀ra gbá kẹ́ẹ̀ra kẹ́ ẹ má fún wa ní tibí yẹn ní dédé a lè fara mọ́ torí wípé ara ò kì í ṣòkúta. So a gbọ́dọ̀ jọ máa ṣe tán láti lè fi ọwọ́ ká máa fi wẹ̀wọ́ olo máa ń jẹ́ kí ọwọ́ mọ́. So ẹ má wọ pé ọkọ mi gàn ọkọ sọkùnrin tó gàn o ìyàwó mi gàn kò sọbìnrin tó náà gàn tọ́tà mo sọ fún yíyẹn ó ń dúró de ìgbà tí ó hàn yín lè mọ̀ ni ẹlòmíì ò ní hàn yín lè mọ̀ láàárọ̀ yóò ní máa ṣe lọ ọlọ́run máa fún ọ lẹ́mìí gígùn wọn á fara balẹ̀ jẹ̀yẹ bọ́ńdù ìyà ló máa jẹ́ ẹnú ìwọlé máa ní pọ́jú alẹ́ bẹ́ẹ̀ ni ọjọ́ alẹ́ ó lè lọ ráwé níyàwó nìyẹn kó lọ fún bí ọdún méje ọdún mẹ́ta kò ní wálé ẹjọ́ ní ọjọ́ orí bá bíi 80 years 70 years sọkùnrin yẹn ni kó máa wọnú kíchìn àlọ́ rè dáná tí lè máa lọ gbá láyé ńkọ́ tó bá lọ́dún gbígbóná sára ńkọ́ so ẹ jẹ́ kí àjọ ní àjọ tó ní ìrònúpìwàdà ẹ jẹ́ kí n tún gbé kí n tún ka àtẹ̀jíṣẹ́ lẹ́yìn wọ́n ní ẹ̀ka lẹ́ o orúkọ mi ni emmanuel olúwadárasímí mo kí yín wípé ẹ kú ètò mo ń bá yín sọ̀rọ̀ láti agbadagbòdo nílùú ìbàdàn ẹ ṣe gan ni kínní tí mo wá èyí tí mo wá gbà torí pé ara mi kì í sábà le tí mo bá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi ṣùgbọ́n ní kété eléyìí tí mo lò ó mo rí iṣẹ́ rẹ̀ ẹ ṣe gan ni ojú òní tì yín o àmì ẹ̀yin náà ṣe gan ni ọ̀tọ̀ ni kéèyàn mú ṣolú sọ̀wà fún yàn ọ̀tọ̀ sì ni kéèyàn náà wò pé bẹ́ẹ̀ ni jẹ́ kémi náà lọ má jẹ́ kí n dágun lá jẹ́ kí n lọ rèé wò ná pé ó yá báwo ni mo ṣe lè ṣe é so ọlọ́run á ràn wá lọ́wọ́ ohun tá à ń pè ní ìgbéyàwó nìyẹn kò ń ṣe wípé ẹnìkan ṣá ọ̀nà kan ona kan isa na ni o Serifat fun ki assis e ma ka le kojo meji o e kojo meji meta o awon eyan wa nko o oni e ku isinmi alayo e ka le o e ku eto yo ma ju yin se o amen marvelous when in my mommy thank you so much good evening baby ma fe ade wale how are you baby e ku se o kujo meta about everything okay like yes I'm proud of you son e ku se e ku ataro so iru gbogbo awon kan bayi e ri pe ijo un ko ri be sugbon omo ti aye bi on laye npon to ba wa ri be no a le foju egbo ka ma fi tele on sa npe be iyawo ife o je nkan to se pataki gidi gan ni o je nkan ti o se sere o je nkan ise ni ti pe won e le fi sile lai mojuto because iyawo eni o oko eni o nde loko eni omo eni ohun lo me eni 08074805574 oni oju opo ile ti e le kan si eyan to je pe ara yin e le be ba me pelu iyawo yin abara yin o ki nle te ba wa pẹlu ọkọ yin so yen baun ojo pe le tele fi pe lati da si eto o na ni 0706949 3000 0706949 3000 tabi ojo pe keji yen 070 eyan ni 1447577 o na ni ojo opo e je kin tun lo si agbon ti atejise lati odo awon eyan awon ipe ohun ojo opo yen o nkolura won ni won ni e kale oruko mi ni Deborah Ade lodun be ni lati ilu oba ni toko ni Abeokuta e ku eto e ku ataro agbadun eto yin olorun yo ma tubo fun yin ni agbara yo ba wa fun yin ni okun opolo yin ko ni joba lase lowo eledua e se gan o ti e nko wa leko ni ojo mejo mejo ikan ni omo lu abi ko ni baje be ni le se yin ko ni jona ese pupo ese ga dupe lowo yin awon ni good evening madam I really enjoy your program my name is Akinwande Ariba Aroba Tade yes speaking from Oyo Alaafin I really appreciate your programs tonight I pray that your company will never collapse in the name of Jesus amen ese gan ni more strength to your heboma ese adupe ni owo yin elomi so yi pe I really enjoy your program tonight you are blessed madam my name is Tolulope Akinsoyinde lati Ogun Tade nilu Ilorin thank you so much really appreciate you beni elomi ni wi pe today is my birthday please celebrate me my name is Kunle Ade Biunpe Ola Osebikan yes from Ologun Eru Ibadan happy birthday to you ya opodun ni e ma se dagbara ni owo Olorun Olorun o da yin si fun ogo re o awon ni good evening madam my name is Israel Babatope I really enjoy your program tonight keep on good works god bless you thank you ese adupe ni owo yin elomi re won ni oruko mi o na ni Adesupe Ejire Kehinde e ku se takuntakun o Olorun yi o ma tin si waju oju ko ni tin e si po orire gege bi an ti fi nse are fun agbarijopo awon obirin agbon safefe e ma tesi waju egbe oni baje lase lowo Olorun oba e se gan ni adupe ni owo kaluku yin se ri on kankan be ti mo fe ka jo mo on ta n pe ni ife ife ma n fe ke ma se sosoro ara eni o Saba de saba. Respect is reciprocal. To ba ti di bi pe odo enikan lo fi si. Eni yen le ma kakun. At the beginning, o le ma kakun. Ko je pe kini kan eni na ni, partner na ni, eyin o raye ri, o le ma ti kakun o. Sugbon ojo to ma kakun bayi, ko ni dagbere fun iran lapo nfe kakun. Nkan ka kan sele ni e kan o pe opolopo nkan te ti ma nse tele ti o ki nka si o bere si ka si opolopo awon kan te ma nse tele ti o ki nsoro o bere si ni soro opolopo ke soro tele ko ma woju yin o du ko bere si ni woju yin se mo pe yen lagbara die ki won lo ma fa o iwa ti ise yin ni olorun alaye ngbo iwa ati ise ohun ni ife yen bo se da to bi ife se re wa to laye ko fe gbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagb tele fe ma se kini pele ko ni dahun abi lo ni ko le fogun dan yin lohun o fe se le o so fun yin e ri kankan se nbe o fe se to o so fun yin e ri kankan se nbe obirin o le fogun dan yin lohun ojojuma aye o eyin o mo thank you ri laye be se re patagun ye ke so pe thank you my darling sero ni ah oko to se e to gbe debe to gbe e travailler to gbe e debe to je ko mo to wa nbe eh e se tan bayi na se lo da bigba ti oku meji to ba se re kiri nu apo abapo elubole diyan si ni bi po rice ni ti a se gburu afi bia kaduko kan lo totona ni fi ba na kaduko so ya dide o ke ko ju so toto ba elmi ko ju gana elmi ko ju segbe keji o pa ile ba mo te phone ara yin no e le mo nkan tan pe ni fe beyen te ba se tan e dro pa sori ara yin beyen e woju ara yin e soro to dun e dupe lowo ara yin oko mi kile ma je laaro la nsin ah fe fried food yin mo ma se fun yin mo mo pe like fried rice with chicken e ma worry mo mo pe like amala laaro e ma worry pelu efo riro ma worry oko mi o ti gbe mi debe o ti se dada fun mi lale yin no you have done well ma surprise yin ma worry oko mi mo ma toju yin I love you so dearly. Ade mi, ife mi, aye mi, ewa mi, oro mi, my wealth, my world, my life, my sugar, my kidney, my all, my everything. Sherry okunrin tabi obirin ta ba so be fun. Ori e mama wu ni o. Ton ma nje ko mo ko si fe mo. Ohun ayi ma so fun bi kibi to ba pe ani ife wa. Te ba ni ko si fe mo, a so fun pe lodo tin ni o ti si fe mo. Te ba wa sinu marriage mi. Oh, e ma mo pe yes. Love is real. Olorun gbo. Elomi ani ti ma tun taye wa. Oko ohun ni ko won fe. Ti ma taye wa, iyawo mi ni ki n fe. Okunrin mi laran monu. Atenumo ni. Nkan to so da laseju lowo yawo eniyan. Elomi ibinu ni. In to so da laseju lowo yawo eniyan. Elomi iro ni. In to so da laseju lowo yawo eniyan. Elomi kedere o. Ale yi ni Esther taya ti ba ti eje. Iyawo ile mi wa tun ye han ojokunrin lo akoyin o le love yin madam beni gbogbo nkan te nse yen inu ma yen odun so en tinu eyin odun si ko si n to le se fun yin ki lo ba se fun yin ko si n to le se fun yin o a fi awon nkan ta nse ta mo pe oko mi o like iyawo mi o like yen e je ka jawo nbe e je ka rin jina si e je ka ti eye ba fun e je ka ti eye ra fun ago mejila ti koja iseju merin a kin pe kaabo si ojo aje tutun a la jejeun a ni aje lowo a ni ni lorun agbara lorun awon eto wa yo mo gori agbagbe ni sentele gege ba ti wo inu won se tutun bayi se agbagbe pe osu kefa o se be o nlo si idanu duro nu ayo lafi wonu osu keje be ni awon mo wa eledura yo je ka ri won layo ati alaafia atawon oluko won eledura yo ba ni gba won wa o a ni damu olorun o da soro wa beni awon obi o le sun koda awon nkan to ye ka se ka faregede ale faregede lo titi tori pe kini amo wa nbe nbi kan oruko wa nbe nbi kan awon egbon wa nbe nbi kan awon aburo wa nbe nbi kan ko lo njo ki o wonu anu re ki o ba ni da si oro yi ni ka lafia ko joba well olorun oba yo sanu wa e ri bayi bi o en to je aburo afu gomina nigba kan ri na ipinle oyo Senator Abiola Ajumobi ti won di ologbe won ni aburo won Teslim Ajumobi awon na dagbere faye ni lu London iyen ni ojobo ose ti a lo ton iya o ma seun o ma seun o ma seun o ma seun o ma seun 2020 na ni gomina nigba kan ri oni won se be ti won dagbere fun ile aye ah oda ake gbogbo bi Ajumobi pe eku ara ferako eku atemora o ani riru e mo lagbara ni owo olorun oba e ri pe me dogbon mo nbe afi ko olorun ko jo ki o sanu wa ni atejade mi na to tun jade ni ose ta tun lo tohun se mo pe abile kokan o na duro sugbon en duro to duro ohun boko re se gbe sataya bayi olorun no ni gba ni o no ni gba ni omugo bayi po to fo mo ne bayi ogun bi ti oda emi bo lenu ileyan se mo pe yo sewon ngba to se be lo je kemi no se be fun ngba to wu bayi lo je kemi no se be fun ofin o mo yen nitori na e je ka jo ma bo fofin ko lo won ba ko jo ki o sanu wa oya e je ka lo si abalorin john fun ti asale oni otutu na po awon eyan tete sun lale otutu ah otutu yen po ojo yen bo so abinu si abinu si e ma lo si atayelujara ni agbayo jopo Facebook ero mo itona /fm105.5 e badon orin john awon orin agbagba onloku bayi ni se tori pe ojo ti lo na ago mejila se be o ti koja ago kan gerege ajo ma ta ta pese awon eto wa lolokan ojo kan a ma fun yin abe lati kan ni ti omo lo abi sugbon da ke ba gba awon ojo opo wa te n pade ni atayelujara e ba do re e yo fun ni anfani lati ma mo ni kete tawon eto wa to ba gun ati ayelujara beni ojo opo to wole agbara na ni 07069493000 tabi ojo opo ikeji 070 beni 1447570 oya e fun ani orin aruna isola tabi ayin lo mo wura e to ba ti wa larowo to wa kabule oye gbadun e